0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ káàbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn, ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tàbí kí ẹ download application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè bá wa dọ́rọ̀ ẹ lórí àwọn ìkànnì ayélujára wa gbogbo wọ̀nyí www.facebook.com/adabafm88.9 lórí Facebook at Adaba88.9fm lórí Instagram at X wa Adaba FM TV láwa lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa via email at newsroom@adaba889.fm. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú. Olórí àwọn ọmọ ogun ojú òfurufú nílẹ̀ yìí Marshal Sunday Aneke ló ti ṣàtẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú lójú náà ti lè jẹ́ kí wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ni eléyìí tí wọ́n jigbe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì sí lálàyé pé ètò ló ti ń lọ lọ́wọ́ lójú náà ti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó tó mọyán lórí sí i ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà. Aneke ló sọ̀rọ̀ ìdánilójú ọ̀ nílùú Àbújá lásìkò ètò kan eléyìí tó wáyé tó tún jẹ́ èsì kejì rẹ̀ ní ọdún tá a wà yìí níbi tí wọ́n ti ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún fún àwọn ọmọ ogun ojú òfurufú náà níbi tí ọ̀gá àgbà kan ìyẹn Abubakar Abdullahi ti sojú olórí àwọn ọmọ ogun ojú òfurufú níbi ètò náà. Ó sì lálàyé pé àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú òun ló ti fìgbà náà kan ṣọ̀jọ́ba yìí lójú náà ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn eléyìí tó kù lójú náà ti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá, àti wípé òun ṣe ni wọ́n tún jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò tó mọ́yán lórí sí i kó tún fìdí rinlẹ̀ dáadáa sí ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tó ń gbógun ti gbígbìn àti lílo oògùn olóró lórílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe lálàyé pé wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí obìnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ti jingiri nínú mímọ́ gbé oògùn olóró ní tìbútòrò ìpínlẹ̀ Edo, Kano, Imo àti ìpínlẹ̀ Gombe. Bákan náà, ọ̀gá àgbà àjọ ìlẹ́ka ìròyìn Fẹ́mi Babafẹ́mi ló pàbíyàbí lọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ìta tó ṣe lálàyé pé ń ṣe ni àjọ ọ̀hún tún gbọ́dọ̀ tún tẹ̀síwájú lójú náà ti lè jẹ́ kí àdínkù kó bá mímọ́ gbé oògùn olóró káàkiri tó sì lálàyé pé àwọn mẹ́rin tí wọ́n fi kílẹ̀ òfin gbé ọ̀hún òun ni wọ́n lọ́wọ́ nínú máa gbé oògùn olóró ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ìpínlẹ̀ Edo, àjọ ń ṣe lálàyé pé ó fi kélé òfin gbé àwọn afurasí obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti ọkùnrin kan níbi ó ti ṣe fọwọ́ kélé òfin gbé àwọn ènìyàn náà. Ó ṣe lálàyé pé ọmọ ọdún 19 kan tó jẹ́ afurasí ló tún wà lára àwọn tí wọ́n fi kélé òfin gbé náà. Nínú ìròyìn ilẹ̀ òkèrè wa fún ti àárọ̀ tòní, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti ṣe lálàyé pé ó wà bí ogun eléyìí tó ń ṣẹlẹ̀ ní apá àárín gbùngbùn àgbáyé yóò ti ṣe dókun báyìí nínú lásìkò gbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì lálàyé pé ogun ọ̀hún lórílẹ̀-èdè Iran ló ti ń lọ sí bí 100 báyìí. Trump ṣe lálàyé pé ó ń ṣe ni kò tiẹ̀ tún gbà lérò báyìí láti kó àwọn ọmọ ogun 100,000 tó jẹ́ ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà kúrò níbi rògbòdìyàn ti ṣe ń tẹ̀ síwájú lásìkò tá a wà yìí náà. Lábala ìròyìn eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons ìròyìn jẹ́ kó yé ni wípé wọ́n tún ti mú ìgbáradì wọn lákọ̀tún báyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ eléyìí tí ó wáyé lónìí nígbà tá a bá ń kojú agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Senegal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ náà. Akọ́nimọ̀ọ́gbá wọn Justin Magudu ló ṣe lálàyé pé ikọ̀ Super Falcons ló ti tún dúore báyìí lẹ́yìn ìgbà tó ti fi àmì ayò 2 sẹ́yọ kan jẹ ju orílẹ̀-èdè Senegal obìnrin ní ìgbésí àkọ́kọ́ ìdíje ọ̀hún eléyìí tó wáyé lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó kọjá. Tọ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní. Ayọ̀ Láfátòkùn lólóòtú ìròyìn Fọlájìn Oyè Táyọ̀ ló mú wá sí ti gbọ̀yìn. ise wa o ni ise la se dumare ose o pe wa o e ku kale.

èyàn alátìlẹyìn tẹ ń ṣe àtìlẹyìn fún ètò yìí pé tí kò yé wọn kí n kúkú láyé wọn bí aṣíwájú bó ti ń tukọ̀ lu ajé dùbúlẹ̀ lọ àtúyè àtúndébùtì ògo ni ó sì ṣe fi tù wá lágbára elédùmarè ẹ làlọ́rọ̀ ni o bàbá ẹ làlọ́rọ̀ ló ń sọ fún yín pé àtúnjọ pàdé ní déédé àkókò.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Pastor Prophet Joshua Ajayi, Oluwa Tuka si JP, Iranse Olorun Alaye lo nile yi. Ha! O diga. Ìsìnkú ṣe lọ nìyí o. Thursday, ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ̀ yìí, la ó ṣe Christian Waking fún bàbá ọmọ. Ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ilé wọn tó wà ní nọmba 43A, Ajíṣọlá Street, Ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Délé Dealer, Ayédùn Quarters, Àkúrẹ́. Ọjọ́ Friday, ní dédé aago 2:30 àárọ̀, la ó gbé bàbá lọ sí ìtẹ́ ní ilé wọn. Ọjọ́ Friday yìí kan náà, la ó ṣe ètò ìsìnkú ẹni ọmọ sí fún bàbá wa nínú ìjọ Christ Apostolic Church. Kò sóhun tólúwa kò lè ṣe. Nọmba 37 Alo Street, Ayédùn Quarters, Àkúrẹ́. Lẹ́yìn èyí ni pọ̀pọ̀ ṣìṣe ijó ẹni ọmọ sí ó wà fìdí kalẹ̀ ní gbọ̀ngàn CAC kò ṣeun ti Oyè Mẹ́kun ní ìlú Àkúrẹ́. Káre bàbá wa Prophet Pastor Joshua Ajayi Olúwatúkàsí JP sunre o. Gbogbo ọmọ ẹbí àti ìjọ Ọlọ́run ṣe lédè lẹ́yìn rẹ. Èmi ọmọ rẹ fún mi láyọ̀ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.

0: ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: ẹni ń kanlé nílẹ̀ yìí.
1: A tó tu arére o.
0: Láti Ondo State Ministry of Physical Planning and Urban Development.
1: Ẹ̀ka Building Control Unit ibẹ̀ la ti ń kàn sí yín.
0: Àlàkalẹ̀ àwọn òfin tó rọ̀ mọ́ ilé kíkọ́ lásìkò yìí la fẹ́ fi tó yín létí.
1: Ó pọn dandan kẹ́ kọ́kọ́ yọjú sí Building Control Unit ìjọba kí iṣẹ́ ilé kíkọ́ yín tó bẹ̀rẹ̀.
0: A ó fún yín ní àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kẹ́ má ba ní ìdádúró.
1: Gbígba Development Permit ìjọba
0: lohun àkọ́kọ́.
1: Land Use Clearance.
0: Àfúfà Plans and Drawings.
1: Lẹ́yìn èyí ni iṣẹ́ ilé kíkọ́ tó bẹ̀rẹ̀.
0: Àwọn ojúlówó akọ́ṣẹ́mọṣẹ́ nìkan ló sì láṣẹ láti ṣàbójútó iṣẹ́ ilé kíkọ́ yín.
1: Ìfìjọba ni.
0: Àwọn ilé gogoro gbọ́dọ̀ gbàwé àṣẹ ìjọba
1: tó di kíkọ́.
0: Ní paríparí,
1: Certificate of Completion, mo parí iṣẹ́ wà fún yín.
0: Gẹ́gẹ́ bí òfin ìjọba.
1: Ẹni bá ṣàfojúdi sí àwọn àgbékalẹ̀ òfin wọ̀nyí.
0: Ó ṣetán láti rí pípọn ojú ìjọba.
1: Ẹ tún gbọ́ o.
0: Gbogbo ẹ̀yin tí ń pàtẹ́wó robo sẹ́gbẹ́ títì káàkiri.
1: Òfin ọba ṣetán láti gbé yín.
0: Àtẹ̀yin tí ń ta mọ́tò káàkiri ojú pópó dípò automat.
1: Ẹ ti lùfin ìjọba.
0: Ó tó gẹ.
1: Honorable Commissioner Sunday Olajide.
0: Àwọn ló ń fa rere.
2: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice sí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
4: Mo ba níwà ẹgbẹ̀je, mo jìnà sọba níwà ẹgbẹ̀fà.
5: Àrọ́ba fi lọ bá ń pa.
4: Ọba má pa wá.
5: Nítorí tọba là wá ń ṣe.
4: Èyí ni gbogbo òṣìṣẹ́,
5: ìgbìmọ̀ aṣòfin,
4: àtàláṣẹ ìjọba àbílẹ̀ lọ́lùjì òkè igbó.
5: Ṣé ń kí aláyé lúwà?
4: His Imperial Majesty.
5: Ọba Dr. Olúfadérin Adétìmẹ́yìn.
4: FIIN,
5: FCIB,
4: JP,
5: Jimoko II,
4: Jẹgun and Prescribe Authority,
5: Ọ̀filọ́lùjì Kingdom,
4: Olórí Adétòkúnbọ̀,
5: àti gbogbo torí létàlejò.
4: Kú oríire ayẹyẹ àjọ̀dún.
5: Ọdún kẹwàá.
4: Ọba àtàrí àjànàwó lórí àpèrè.
5: Kábíyèsí.
4: Àsìkò yín tù wá lára pẹsẹ̀.
5: Ìgbà lérójú àwo léráyè.
4: Ìjọba àbílẹ̀ wa ń tẹ̀síwájú
5: nínú mèremère.
4: Àdúrà wa ni wípé
5: kẹ́ ẹ dàgbàdògbò lórí ìtẹ́ ọba.
4: Ìgbà ọdún kan.
5: Ìjọba àbílẹ̀ lẹ́lùjì òkè igbó òní bàjẹ́.
4: Ìlú lẹ́lùjì òní dàrú.
5: Àmì
4: long may you reign,
5: Your Majesty.
4: Mrs. M.A. Gbadebo.
5: Olórí àwọn òṣìṣẹ́
4: ló ń kéde lórúkọ Honorable Adéboyè Adébáre.
5: Alága ìjọba àbílẹ̀ lẹ́lùjì òkè igbó
4: nípínlẹ̀ Ondo.
6: Adéọba ọ̀tọ̀, Adéọba tótó.
7: Honorable Festo.
8: Sayodele Adefiranye.
7: Ọmọ baba Kọ́lé Mọ́lé.
8: Ẹni tó ń ṣojú ìjọba àbílẹ̀ lẹ́lùjì òkè igbó àti òdìgbò.
7: Nílé ìgbìmọ̀ aṣojúṣòfin.
8: Ìjọba àpapọ̀ Lábújá.
7: MHR.
8: Àti ìdílé mi.
7: Ni mò ń kí ọba.
8: Aláyélúwà. His Imperial Majesty.
7: Dr. Olúfadérin Adétìmẹ́yìn.
8: JP.
7: Ìmọ̀kọ́ kejì.
8: Jẹ̀gún olú ẹ̀kún tilẹ̀ olùjì kú oríire ayẹyẹ ọdún
7: mẹ́wàá.
8: Lórí ìtẹ́.
7: Mo
8: kí àti
7: nínú ìfẹ́ ìlú ẹni dénúdénú.
8: Ló jẹ́ kẹ́kọ̀ọ́ gòjá.
7: Àdúrà mi ni wípé.
8: Kẹ́lẹ́dùn ọ̀jẹ́ kẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún lórí àpèrè.
7: Ọba Lẹ̀olújì.
8: Àmì
7: ìlú Lẹ̀olújì yóò túnbọ̀ máa tẹ̀síwájú.
8: Ìjọba ìbílẹ̀ Lẹ̀olújì òkè igbó yóò gòkè àgbà.
7: Ìpínlẹ̀ Ondo yóò túnbọ̀ máa dára sí.
8: Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú.
7: Àmì
8: congratulations Kábíyèsí.
7: Honorable Festus Adéfiranye.
8: Fẹ́sì
7: àti ìdílé wọn.
8: Ló ń kọ́ ba kú oríire.
9: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind go dey tell you say you go chop something. This offer go last from April to July.
10: President Bola Ahmed Tinubu don carry better package come for every farmer wey dey for Nigeria through the Bank of Agriculture. Then call am Renewed Hope Guaranteed Minimum Price Program. This program, farmers fit carry their maize, their rice, their cassava, and sorghum go approved Bank of Agriculture aggregation warehouse, make them buy am for better price wey pass normal market price. So that market no go spoil for farmer hustle or make them middlemen come dey cheat them anyhow. As you reach this warehouse, then go weigh your product, then go check am well. Then Bank of Agriculture go buy am sharp. Your money go enter your Bank of Agriculture. Agriculture account immediately. If you never get Bank of Agriculture account before, no wahala. Then go open them for you instantly for there. Make every farmer carry valid NIN and BVN come for registration. No Bank of Agriculture. Now farmer padio when they fail, then they stand gidiba to protect farmers, support families, and help build stronger Nigeria. We go better for everybody. For more information, I beg green us for this our phone number 0816-418-5483 or 0812-894-1054 or make you waka go any Bank of Agriculture branch where they near you.
11: Okay. Sí, kéde pataki lati joba ibile gusu akura akura south local government
12: mi ba ore re
11: e mera yale oni kankan ri o
12: amira daleri imototo
11: ki oju ba te mo
12: ba kete inu ile re
11: ule idana ikan ni se pataki ju
12: tori ibelu oko jija ko eje si
11: kete jija ko ba ti ko sile idana
12: wo mu wa bo
11: tori ibe ni ekuteli alayan yiye
12: kan ti a fe aje
11: ma jo kinu bo jija ko aje
12: ma ba iku en laye ka je ninu ile re
11: tori on gan le fiber ore re
12: gugu waju ile re ati kete ayi ka ku aso
11: ko kete n ko ba te ra ko aye aje daada
12: ko ba ji loro
11: ko se so re mejeji
12: ko bo mi si ko fo
11: agaga ko ba se gbonse
12: ko ba yagbe
11: ko se atomi so re
12: ko fo daada
11: ijoba kete ni otan tan tan o
12: ko ba ke fi ailera kan
11: lagbara re
12: tete lo sile iwosan
11: alabode ka jina si o
12: berete
11: azikwe
12: kagbe
11: adari yan osise ijoba
12: ibile gusu akure south
11: sanitarian
12: great
11: olamiye
12: olabojuto
11: eka ko moju si mototo
12: ayika
11: ijoba ibile gusu akure
12: honorable doctor timothy
11: benga fashua
12: alaga ijoba ibile
11: gusu akure local government
12: iyan lo lukede
13: Di shale, ojo kejwa
14: akure,
13: odi shale.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ, sídìkì ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe, sídìkì ẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni. Wọn kò kọ́ sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: Oya shoppers, make una hear Oya correct shoppers. Gist.
1: Make Maggi chicken flavor gist. Promo.
0: Don't Maggi chicken flavor buy promo. Maggi don't lando.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
4: Kí ló ń sún ọpọ́ ìrẹsì jọ̀lọ́ fún lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
5: O ní láti jẹ́ méjèèjì. Se jollof rice yẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
6: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹ̀sì pẹ́ẹ́lí, celery.
7: SELARIE salary.
6: Bọ̀dá mi, ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ́lí náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ̀sì pẹ́ẹ́lí, turmeric.
8: TURMERIC turmeric.
6: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
9: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Ṣọ́rọ́ ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀
11: fún. A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
12: Ó yá, sọjọ́ fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyá rere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ. Kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá ayọ̀ ẹbí.
13: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: etuku dede wo yi eyin eyan wa ni bi gbo ti e tin la nfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin la nfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si n gbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba n be oko mi e si ba n so pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin e si mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to abamo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awa n beta ana seta o na lo le jo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo bẹ́ẹ̀ lẹ́lòmí wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: abba ajo ko ti igbo ni nipa 24/7 abba mixture kọrọjọ gbọngàn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlò rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.

0: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun

0: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esi peli celery
1: S E L E R R I E salary
0: ah boda mi esi peso si peli no di salary oya lopin igbiyanju esi peli turmeric
2: T U R M E R I C turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
1: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
3: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
4: mami
3: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
4: hypo ke
3: beni awon kokoro efojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
5: ma gba fa awon kokoro efojuri da bobo ile re pelu hypo
0: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esi peli celery
1: S E L E R R I E salary
0: ah boda mi esi peso si peli no di salary oya lopin igbiyanju esi peli turmeric
2: T U R M E R I C turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
1: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
0: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esi peli celery
1: S E L E R R I E salary
0: ah boda mi esi peso si peli no di salary oya lopin igbiyanju esi peli turmeric
2: T U R M E R I C turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
1: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
7: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo tin nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lo mo Kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo Nafdac fonte gugba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 Aba Make Sure gugba iga ijawa ija osi always guide me
8: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Màámi tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn ẹ wo ó mọ́ gidi gan ni.
3: O lè wọ́n lójú lóòótọ́ ṣùgbọ́n lílo hypo toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò.

0: Peter, nourishing minds, sharing happiness for 50 years.
1: Nigeria,
2: ọjọ́ kejìlá oṣù kẹfà ni ọjọ́ tí a rántí òmìnira àti ìdàgbàsókè ìjọba tiwantiwa nílẹ̀ Nàìjíríà. Èyí ni ìpínlẹ̀ Ondo fi ń pe gbogbo aráàlú sí ayẹyẹ ìsàmì ìṣèjọba tiwantiwa tọdún 2026. Àkòrí tọdún yìí ni June 12 àti síwájú sí. Ìròyìn lórí ìlọsíwájú ìjọba tiwantiwa àti ọ̀rọ̀ lórí ààbò. Ibi tí ó ti wáyé ni gbàgede dome ní òpópónà Ìgbàtòrò Àkúrẹ́. Ọjọ́ Friday ọjọ́ kejìlá oṣù kẹfà ni yóò wáyé o. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. Alága ayẹyẹ náà ni Olú tìlú ààbò. Ọba Olúyẹmísí Fàlàyé àlejò tí ó máa bá wa sọ̀rọ̀ lọ́jọ́ náà ni Sẹ́nẹ̀tọ̀ Adams Oshiomole CON tí àlejò pàtàkì ọjọ́ náà jẹ́ Gómìnà ìpínlẹ̀ Ondo Ọ̀mọ̀wé Lucky Orímisàn Ayédàtiwa FCA. Ẹ jẹ́ ká jọ wá jíròrò lórí ìrìnàjò ìjọba tiwantiwa wa ká tún wo ipa rere rẹ̀ lórí àwa ọmọ Nàìjíríà. Olùkéde ni Olóyè Délé Akínagbè, akọ̀wé àgbà lórí ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ajé ti ọ́fíìsì Gómìnà ìpínlẹ̀ Ondo.
3: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún.
1: A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
2: Ó yá sọjọ́ fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrokọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá ajọ ẹbí.
3: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀bù la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
5: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
6: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
7: Akure, are you ready for a life-changing encounter? The moment of divine visitation is here. Been praying for a breakthrough, trusting God for healing, restoration, open doors, or fresh encounter with God? Then get ready for an extraordinary move of God at the Akure Apostolic Visit. Come Friday, June 12, 2026. God's servant, Apostle Jide Ojo, will be live in Akure at New Reality Christian Center for a life-transforming gathering where destinies will be aligned, burdens will be lifted, and lives will be changed by the power of the Holy Spirit. This is more than a meeting. It is a season of revival and prophetic impartation. Don't come alone. Invite your family, friends, and everyone who desires a touch from God. Morning session starts by 9 a.m., while evening session starts by 4 p.m. West African time. Venue, Workman Building, adjacent Danjuma Junction, Ondo Road, Akure, Ondo State. Come expectant, come hungry, come ready for your next level. Be there.
8: Ẹyin ka ilé ẹ̀rín wo àtàpà kò sí ọwọ́ dìlàgbà.
9: Ẹyin lè lọ.
10: A ó pàdé létí ó.
8: Èyí ni gbogbo ẹbí orí omi àti ayégbé of Okusa quarters. Àkùngbà àkókò Ondo State. Fi ń pe gbogbo ènìyàn. Síbi ìsìn kẹ́yìn. Màmá àti màmá màmá wa. Late Princess Rhoda. Ọlọ́run rínú orí omi. Ní ayégbé. Lẹ́ni tó sùn nínú Olúwa. Lẹ́yìn tí wọ́n lo. Ẹ̀tàdínní àádọ́rùn-ún ọdún láyé. 87 years. Wednesday 10th June 2026. Ní traditional dance gbogbogbò. Yóò wáyé káàkiri ìlú Àkùngbà. Ní aago mẹ́rin ìrọ̀lẹ́. Jọba di Thursday 11. Yà ògbé ara màmá kúrò ní. St. Louis Hospital mortuary. Ọ̀wọ̀ lọ́sọ́jú ilé rẹ̀. Okusa quarters. Àkùngbà. Ní aago mọ́kànlá àárọ̀. Tí àìsàn ayẹyẹ onígbàgbọ́ Christian wake up yóò wáyé ní. Aago mẹ́rin ìrọ̀lẹ́. Jọba di Friday 12. Láwọn ṣe ìsìn ìsìnkú. Ní Emmanuel Agriculture. Okusa Àkùngbà àkókò. Ní aago mẹ́wàá àárọ̀. 10 a.m. Tí ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀ máa tijọ́ ẹni ọmọ sin yóbi wọn. Yóò wáyé ní pápá ìṣeré Community Comprehensive High School. Àárọ̀ mi Àkùngbà àkókò. Káyọ̀ màmá.
11: Ọmọ Ṣọlá ń wẹ̀rù kù ọ̀nà. Ọmọ Lílé Adodo Eku Dudu Eku Bulu láti wọ̀nà Abẹ́jọ́yè. Abẹ́jọ́yè kúkú ọ̀kadì ń kúkú ooooyè.
8: Chief Tolú Oríyọmi ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
12: 2027 na total victory.
13: Ẹ̀yin ènìyàn mi nípínlẹ̀ Ondo mo kí yín ṣàlàfíà lẹ́wà. Ẹ̀yin tìlú Àkùrẹ́ ńkọ bó ló ṣe ń lọ. Ẹ̀yin ìyálójà ìyálájẹ wa ìròyìn ayọ̀ ni mo mú tọ̀yìn wá. Olókùbọ̀rọ̀ fún Tinubu wa àti Progressive. OTAP 2027 ló ń gbé àǹfààní ńlá ńlá wọlé fẹ́yìn ìyálójà. Àǹfààní náà la pè ní ìròyìn lágbára owó fáwọn ìyálójà. Lẹ́yìn tí ọmọ wa Prince Akintayo olókùbọ̀rọ̀ gbé kalẹ̀ fáwọn oníṣòwò ìyálójà wa. Fún ìrànwọ́ owó láti máa rajà tajà wọn pẹ̀lú ìrọ̀rùn. Ilé yìí lọ́mọ wa ń ṣe láti ṣàtìlẹ́yìn fún ìrètí ìsọdọ̀tun ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lẹ́yìn tó bọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí ń ṣe fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ìfilọ́lẹ̀ ètò yìí ní ọ̀wà yìí lọ́jọ́ Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún yìí. 10th of June 2026 ni dede agun mewo wuro ni Akure City Hall alejo pataki ojo na ni ololajilo loki ori misan aye datiwa olola gomina ipinle Ondo chief business for Lashali Tinubu Ojo iyeloja ilu Eko are iyeloja general ile Nigeria ni o wa nkale lojo na ya bukola mama bulu madam Kurede eloro iroyin re feni kan ku na se felomi olokunro fun Tinubu o tap omo loye meku fun Tinubu o tap odo ilu Akure fun Tinubu o tap onisowo fun Tinubu o tap omo wa prince Akintayo olokunro to jo nipo wo eto yi lo ni kake

0: e ka bo lati ori keji lohun
1: e seun o akin pe ka bo pada o
0: yadun
1: tayade
0: egbe oselu wa la brother pdp ni ipinle ekiti na ma ti fesu kan gomina ipinle ekiti bi odun abayomi oyi ba ji wi pe o dogoku laja ma won egbe oselu alataku ni ipinle ekiti pelu awon eso alabo ati awon kan to lo gege bi ere ise saju eto idibusipo gomina ti yo waye logunjo osu kefa odun ti a waye eyi ni oro ti commissioner fun oro iroyin ni ipinle ekiti tawo latumosun to se oro hun o to so wi pe iru alata ni gbogbo esun ti egbe oselu pdp ti won fi nkan bi odo abayomi oyi baji na wi pe gbogbo re pata oro efe lasan ni oni tori ere apanilerin ni won se nigbati en to je oludije si ipo igbakeji gomina na egbe oselu pdp ni ipinle ekiti ni eto idibo ti o waye awon ayodeji ogun sakin to fi esun kin pe ogunlogo awon omo egbe oselu pdp na ti fi kele ofin pe leyi ti won si fi si gbaga o tun so wipe opolopo nnu won ni won fiya je o leyi to je pe gbogbo oro hun won lo jomo ti oselu nitori pe won je egbe alatako ogun sakin ni gbagide oniroyin nilu ado ekiti lana ojo aiku won lo ti ke si are bola me tinubu ati awon eso alabo wipe ti se iwadii esun ti oun fi kan na o won si ri daju wipe ẹtọ àwọn ọmọ ènìyàn lábẹ òṣèlú wa warawa ni wọn dáàbòbò ṣáájú ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ èkìtì ó wá fi kún o ó ní wọn ń ké sí gbogbo àwọn ẹni ọrọ kan léyìí tí òun fẹ kí wọn rí i dájú wípé gbangba làṣáńtà àti wípé àparòkan ògájù kan lọ lásìkò ètò ìdìbò tí ó wáyé náà fún gbogbo ẹgbẹ òṣèlú kí wọn sì rí i dájú pé àwọn ẹṣọ aláàbò ni wọn ṣiṣẹ wọn gẹgẹ bí akọṣẹmọṣẹ tí wọn ò rúlé apá kan tú kan o tí wọn ò sì ní ṣe iṣẹ náà gẹgẹ bí ẹni wípé wọn ti gba owó ìbọ̀bẹ lásìkò ìgbà tí ètò ìdìbò ohun tó bá wáyé gẹgẹ bí ogun ṣáàtì bó ṣe ṣe àlàyé ẹwọ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch àtọpẹ ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ ẹ lọ kàyókù ń bẹ.
1: káyọ̀dé pẹ̀lú bí ọ̀rọ̀ ààbò bó ṣe mẹ́hẹ ní orílẹ̀-èdè nàìjíríà báyìí alábòjútó àgbà fún ìjọ prayer center church of god èyí tí ó wà nílùú àkúrẹ ìyẹn samson olúwamọdẹdẹ ló mọ̀ ti sọ̀rọ̀ tó sọ pé ẹ wò ó gbogbo àwọn ìjọba lẹ́lẹ́kànjẹ̀ka káàkiri orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti kùnà o láti pé kí wọ́n ṣe ojúṣe wọn láti lè dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o òjíṣẹ́ ọlọ́run wá ké pé gbogbo àwọn èèyàn ní orílẹ̀-èdè nàìjíríà láti máa gbàdúrà kí wọ́n sì máa wá ìdásí ọlọ́run láti òkè wá nítorí pé òun nìkan ṣoṣo òun ni ìrètí wa tó kù báyìí o nígbà tó ń sọ̀rọ̀ náà ó ní gbogbo bí ọ̀rọ̀ ààbò bó ṣe rí ní orílẹ̀-èdè nàìjíríà ló ti tó àpérò fún gbogbo wa o nígbà náà ni wọ́n gbá sọ pé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí báyìí àwọn fẹ́ kí gbogbo àwọn èèyàn ó mọ̀ pé inú gbogbo àwọn èèyàn ò dùn pẹ̀lú bí ọ̀rọ̀ ààbò náà bó ṣe rí ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rìnrìn tako ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ káàkiri gbogbo àwọn ìgboro èyí tó wà ní ìlú àkúrẹ́ ní olú ìlú ìpínlẹ̀ ondo ìyẹn lánàá òde yìí níbi tí òjíṣẹ́ ọlọ́run àti gbogbo àwọn ọmọ ìjọ rẹ̀ tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi àkọlé tí wọ́n gbé e lọ́wọ́ bíi pé ẹ dẹ́kun ìgbésùmọ̀mí ní orílẹ̀-èdè nàìjíríà ẹ dóòlà àwọn ọmọ wa ẹ jẹ́ kí àlàáfíà kójọba ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì tún gbé mí ìdání tí wọ́n sọ pé olúwa dá àlàáfíà padà sí ẹ̀ka ti ọrọ̀ ajé wa kí o sì jẹ́ kí gbogbo àwọn ajínigbé àti ajínipa wọ̀nyí kí o jẹ́ kí ọ̀rọ̀ wọn kó lọ sí òkun gbàgbé àti pé dáàbòbò orílẹ̀-èdè nàìjíríà gbogbo eléyìí ni wọ́n gbé dání tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri ìgboro wọn nítorí pé ìjọ ọlọ́run ò lè dúró báyìí kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa wo bí àwọn ajínigbé bí wọ́n ṣe ń pààyàn bí wọ́n ṣe tún jínigbé àti bí wọ́n ṣe ń ṣe àkọlù káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní eléyìí wọn ló ti ń pàpọ̀ ju wọ́n ní ẹtú wo eléyìí tó ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ bọ̀nú níbi tí wọ́n ti jí àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ wọn gbé wọ́n ní èyí ń fihàn wípé ọ̀rọ̀ ààbò wa ní orílẹ̀-èdè yìí ó kù díẹ̀ káàtó o ló wá ké pe ìjọba lẹ́lẹ́ka ìjẹ̀ka pé kí wọ́n yá tètè jáwé sóbì àti lè rí dájú pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààbò ó fẹsẹ̀ nílẹ̀ ní orílẹ̀-èdè yìí tó sì tún ké pe gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n má ṣe dẹ́kun àdúrà o nítorí pé àdúrà nìkan ṣoṣo lẹ́bọ èyí tí ó kù báyìí fún wa ní orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: ẹ̀ka kaabo si Dominion Cakes and Confectionaries. Ti won pe se Dominion Bread ti gbogbo ara ilu n safari. Njo feran bread toro dada. Dominion Bread ni ko beere fun. O dun lenu, o sara lore. O si porisirisi bi white bread, coconut bread ton fi agbon pelu e, ati banana bread ti won fi ogede pelu e. Dominion Bread koja be, ko wa tun sibe o. Akara oyinbo lorisirisi fun awon ayeye yin. Donuts, meat pies, yogurt ati parfait, chinchin ati small chops, gbogbo e lo wa fun yin lo niranran. Gbogbo bi te ba lo kaakiri, e ma beere fun Dominion Bread. Ti Dominion Cakes and Confectionaries in pelu e. Ni dojuko NMPC, Sango Ado Road, Akure, e le pe won sori ero ibanisoro yi o. 0703-799-9152 tabi 0907-776-4455 Dominion Bread. O dun lenu, o sara lore, iwo na je nbe.
3: Tani e fi je kile omo yen to ma kan lekun ni se o si
4: o si jare ore mi in ti erorun sun lenu ojo meta yi
3: eh bo lo se erorun sun ngba te timutimu ti wa tawon ma fin sun oya to si pali eja
4: alabajo nbo ni mo ti wa le ri ojulowo mattress ra bayi
3: o ko si meji jobi nu gbo odo omo jesun ni number 1 Gbeleju Street legbe ile epo glovin ni ode irele ni kan lo ti le ri ojulowo mattress ra o bi won se je alagbata fun le ise good mattress pelu warranty odun merin sangeliti lori gbogbo nto abara lodo won fun ni ruru form te ba nfe bere latori form omo ile iwe to fi dori 3.5, 4.5 pelu awon family mattress na ti won je 6, 9, 12, 18, and 20 sheets be la tun lawon timutimu lokan ojo kan tender bi mato dori awon pillow stick ironi lorun pelu awon kan ojoke ojulowo bed sheet
5: anfi alagbata kaakiri ipile ondo
3: wo ma wule re kore bade mo
6: to lu wa dale jo tulun oba ton papajan
7: gbogbo ma to lugbe isinibo ti oba motayo asinibo je oba won ninu ejo to pe ode igoba abi akoso oba adele wa deni oba logun olu ode igoba sunday popoye sa igoba ebe ogundare omorege ati ako wo idile sa akanjo lai binisa osola igoba o ti je bibo ojo friday 24th April 2026 appeal number CA/AK/151/2024 ti adajo meta ototo da ile igoba ti oloye ileri fiya ti oloye isimija lati ta ogoluwa seleri si ile ejo wi pe ilu igoba ni ta ogolu ba pala ni se isinibo alejo ni isinibo je ilu igoba ile ile alayo awon isinibo npe ni ti won ise ti won ijile sa ode igoba loni abi ese oba lo an seki re won ni fe si janduko eni to wa ba te o fi mu kata o fi ile na wa lowo tun atowo se omi usi agba wo wole sisinibo agba ibi roboto afun ilu isinibo lati igba iwase gbe ni to ra le kole nbe lo ma sanwo sodo agbejoru ebi un shop belo anu olusemba number 9 odofinle opposite unity secondary school bogi akure oba logun igoba pelu ajagun ode ati idile sawo
8: lo nkede
9: of Fire and Miracles Ministries Southwest 54 Regional Headquarters Oba Ileakure no pe gbogbo eniyan si ipade adura itosile nla olose merin ti ori oke olukoya odukewa ti akori re je owa agbara olorun itosile the deliverance mighty hand of God Exodus 32:11 ipade adura itosile ni yo waye ni ojo Wednesday ojo keta osu kefa odun 2026 bere laago mejo owuro Sunday ojo kokolilogun osu kefa kan na ni isin ifowokan ati biba olorun pade bere laago mejo owuro isin dupe seyin ni yo waye o lojo Sunday ojo 28 osu kefa odun 2026 laago mejo owuro ojise olorun ti olorun yo ma lo ni Pastor Olusola Emmanuel Mega Regional Overseer Festac Mega Assets Lagos ati awon ojise olorun miran pe lo ni awon olorin emi na yo wa nkale lati ma korin lati se iyanu e ma bo ke wa gba itusile patapata Pastor Olawale John E Regional Overseer Dr Dike Olukoya General Overseer MFM Worldwide Jesu Loluwa
10: Lama jama loka, ama jama loka o Akure o, iya mori o, ama jama loka
11: Amoga panadu ni ayaba
12: ama opa
11: ane kakure ba ti lenyi re
12: olorun ni lenyo ne o
11: amore opo nu akore
12: ni onorebu
11: abi adun
12: akiwumi
11: amo si balarabe
12: o mori ti ye ale nu iboko mese yo
11: ni egbe adc
12: lati ya soju sofiku alabuja
11: balade
12: irede
11: ẹ̀rọ̀rùn dẹ́bà nígúsù lákọ́rá àtàríwá àkọ́rá ọ̀nìkan ẹ̀mà ìtì dépò ẹ ṣe gudugudu méje
8: àyà mẹ́fà
11: ọ̀dọ́mọdé amòfin
8: olóṣèlú
11: ẹ̀fẹ́ ọ̀ránì jẹ ẹlẹ́gbẹ̀ ẹ̀hún
8: gúsù lákọ́rá
11: àtàríwá àkọ́rá
8: ọ̀nàrẹ́ bubala
11: ọ̀nìkan àmọ́ jápọ̀
8: ẹ gbọdọ̀ jábọ́
11: àkúrọ̀ bàlá ti lómi
8: tẹ́lẹ̀ kó jo tẹ rọ
11: ọ̀nàrẹ́ bu abiodun
8: akínwùmí bala rábẹ̀
11: ọmọrin olókèlé sa ibi kẹ gbé ṣọpọ̀ sí
8: àmàrìṣọ ṣáájú wọ̀tíwọ̀tí ọ̀nà òkèlé sa
11: ọ̀nìkan nífẹ̀ ara òlu
8: níbọ̀ kémi akéde fọ
11: bala rábẹ̀ fọ rẹ
8: ọmọ akínwùmí ni yóò ṣe
13: bala tọ́ni ká bọ̀ fọ rẹ látẹ̀rẹ́ mọ́.
14: Mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni
15: koda
14: se kan sun lo ni
15: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu
16: logo lomo okunrin abaduro to
15: ti o si ma sise akọni lọdun lolufẹ rẹ iwe atebo la fi pelu rẹ
16: ajọ nafdac fonte gbogba
15: o da alagbo ara
16: 24/7 abamation
15: lati jẹ alagbata jakejado lẹ nigeria
16: ẹ ma pe 0916062653 0916062253
15: orúkọ mọ ni ìjánu ọmọ
16: 24/7 abamation.

0: Ọlọ́dún
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ lánà ọjọ́ Àìkú náà ṣe àfihàn àwọn afurasí mẹ́rin léyìí tí wọ́n rámú lórí bí wọ́n ṣe jí arábìnrin Bùsọ́lá Adégòkè aya John Paul tó jẹ́ àbúrò mínísà fún àmúṣagbára tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí tó tún jẹ́ olùdíje sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Adélábù pẹ̀lú ọmọ rẹ̀ ìbejì ọkùnrin Peter àti Paul gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwàgbémigà Bímbọ́lá bí ó ṣe ṣe àlàyé àsìkò ìgbà tó ń ṣe àfihàn àwọn afurasí ọ̀hún ní oríta pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tó wà ní ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún lọ́rọ̀ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí kálukú wọn ó joyè jù lálákàn fi ń ṣọ́rí o kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi ìròyìn tó gbẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ nípa àwọn kọ̀rọ̀sí tó bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n jẹ́ afurasí ajínigbé tán kálu pápá àwọn nǹkan tí wọ́n rígbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún ni ìbọn gbọ̀rọ̀ pump action mẹ́ta ọta tí pump action ń lò mẹ́rìnlá àti ọkọ̀ Toyota Corolla láwọ̀ eérú kan léyìí tí ò ní nọ́mbà rárá bẹ́ẹ̀ kẹ̀ wọ́n ní ọkọ̀ Toyota Corolla ọ̀hún ni wọ́n lò láti ṣe iṣẹ́ ìjínigbé náà o nígbà tí wọ́n tó bá ogun òbítíbitì ogun abẹ́nugọ̀gọ̀ àáké tí wọ́n fi ń jà òòlù tí wọ́n fi ń lo nǹkan àti àwọn nǹkan mìíràn tí wọ́n tún fira sí gẹ́gẹ́ bí àwọn egbòogi olóró pẹ̀lú ìbòjú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kọmíṣánná Abimbola ọ̀hún ṣáájú ló ṣáájú àwọn ikọ̀ ọlọ́pàá àti àwọn oníròyìn lọ sí oríkò ibi tí àwọn kọ̀lọ̀sí ọ̀hún tí wọ́n forí mù sí léè tó wà ní agbègbè Arárọ̀mí Quarters ní àríwá Ayégún níjọba ìbílẹ̀ Olúyọ̀lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tí oníròyìn ṣe ló ṣe ohun ní ó ṣokùnfà àṣeyọrí pẹ̀lú bí wọ́n ṣe rí arábìnrin náà àti ọmọ rẹ̀ méjèèjì ọ̀hún John Paul tí wọ́n fi rí wọn gbà wálé o gẹ́gẹ́ bí ìròyìn tí oníròyìn tó fi síta ni pé Bùsáyọ̀ Adélábù John Paul àti lẹ́ni tí ó jẹ́ àbúrò mínísà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ohun àmúṣagbára ní orílẹ̀-èdè Báyọ̀ Adélábù àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjì

0: lórí ọ̀rọ̀ ààbò iná àmàní ẹgbẹ́ àwọn ọmọ ilẹ̀ ìgbò káàkiri gbogbo àgbáyé ni wọ́n mà ti sọ báyìí o pé ní kíákíá kí ìjọba yá tètè wá nǹkan tí wọn yóò ṣe o láti gba àwọn ọmọ iléèwé àti olùkọ́ èyí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni kí wọ́n yá tètè gbà wọ́n padà wá sílé o nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde alūkkóró wọn káàkiri gbogbo àgbáyé ìyẹn dr ssc shuku ń ló sọ eléyìí di mímọ̀ lánàá òde èyí tí í ṣe ọjọ́ ìsinmi nílùú enugu ò ní pẹ̀lú bí wọ́n ṣe ń gbènìyàn tí wọ́n sì tún pànìyàn tí ó fi mọ́ àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ wípé eléyìí gan kò dáa rárá torí àkọlù tí wọ́n ń ṣe yìí bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n kàn mọ́mọ́ láti dabarú ọjọ́ iwájú orílẹ̀-èdè nàìjíríà ni òní bó ló ṣe ń jẹ́ etí wo ló tún gbọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé àwọn ọmọ iléèwé 39 tó fi mọ́ àwọn olùkọ́ wọn níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ òní láti ìgbà náà tó sì jẹ́ pé wọ́n àti ìrí wọn gbà padà wá sílé ó lé léyìí ò yẹ kó máa rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó sì tún ní ìjòyè òní torí bí ìgbà tí wọ́n bá sọ pé àwọn ọmọ èyí àti àwọn olùkọ́ wọn ni wọ́n fi ẹ̀mí wọn wéwu ni onítorí ọjọ́ iwájú ọ̀la orílẹ̀-èdè nàìjíríà ni àwọn ọmọ yìí jẹ́ àti pé bí wọ́n bá ti ń ṣe báyìí wọ́n fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀kọ́ kó lọ sókun ìgbàgbé ní orílẹ̀-èdè nàìjíríà ni o nítorí pé àwọn ọmọ wọ̀nyí ọjọ́ iwájú àwọn òbí wọn ni wọ́n jẹ́ ọjọ́ iwájú orílẹ̀-èdè náà sì jẹ́ àti pé tó bá ti wá lọ jẹ́ pé bóyá bí eléyìí ni nǹkan rí irú ọjọ́ iwájú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tí ó dáa o ni ńṣe ni kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu àti gbogbo àwọn ìgbìmọ̀ aṣèjọba rẹ̀ tó fi mọ́ gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n dìde gírí láti lè rí dájú pé ọ̀rọ̀ ààbò fẹsẹ̀ rinlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn mọ̀lẹ́bí àti àwọn ojúlùmọ̀ ẹni tí gbogbo àwọn ọ̀rọ̀ náà tí wọ́n ṣẹlẹ̀ sí tí wọ́n sì sọ pé àdúrà wọn tí wọ́n fi ràn wọ́n lọ́wọ́ àwọn mọ̀ pé ọlọ́run yóò gbà lọ sí ilé àṣẹ o tó fi jẹ́ pé gbogbo àwọn ọmọ náà àti àwọn olùkọ́ wọn ni wọn yóò gbà padà wá sílé láì ní nǹkan kan tó fara gún wọn ẹ kọjá lọ sínú ìwé ìròyìn vangard kẹ lọ kà á.
1: Dádì Junior Ọjọ́ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Ìgọ́ta abákàtù ló tún ṣe kọ́rọ̀.
1: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Dúró náà, Dádì Junior, ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́, ìṣọ̀wọ́ ìgọ́ta abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajábí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́ lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bígo kábàbà capsule irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
4: Omi yóò lọ ta.
5: Ẹ̀ka tó ń mójútọ́rọ̀ iṣẹ́ tó ń lọ ní Ondo State Water Corporation.
6: Àbí àkóso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene.
5: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ African Development Bank.
6: Lórí akéde ẹ̀ pé.
5: Nípa project ìpèsè omi nípínlẹ̀ Ondo.
6: Iṣẹ́ ti débi gbígbé àwọn òpó tó mímọ́ máa gbanú rẹ̀ kalẹ̀.
5: Wọ́n sì rí àwọ̀ ilẹ̀ tàbí ọ̀nà tàbóko tàbí dúkìá.
6: Tíṣẹ́ yìí lè ṣe ìdíwọ́ ráńpẹ́ fún.
5: Ṣùgbọ́n ìgbìmọ̀ tá a lè máa fẹjọ́sùn ti wà.
6: Ìbẹ́ ìjẹ́ pàwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló ṣe àṣemáṣe kan.
5: Nípa ìṣekúṣe ìwàkúwà.
6: Nípa rírà àti títà tàbí ìbáṣepọ̀ tó lòdì.
5: Ẹ wá fẹjọ́sùn ọ̀gá tí ń bẹ ńbẹ̀.
6: Tàbí kẹ́ kọ́ sínú àpótí ìfẹjọ́sùn.
5: Léyìí tá a ti pèsè sáwọn ibùdó iṣẹ́.
6: Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá.
5: Tàbí kẹ́ pe nọ́mbà
6: tá a ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín.
5: Ìyẹn 08-06-266.
6: Tàbí kẹ́ kàn sí wa ní
5: complaints.awsspiu@gmail.com.
6: Tó
5: Onorìbù Ayọ̀dẹ̀lẹ̀ Àkàdé
6: FCA
5: Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene.
6: Èló ní ká kéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀dọ̀ lọ́kì orí mi sàn ayé dà tiwa.
5: Fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo.
6: Ó dà tiwa.
5: Ó dìrọ̀rùn.
7: Ìwọ Sátidé o.
8: Ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Ayáfẹ́mi Alágbò ló ń kíyìn tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti ní nǹkan rí tó ṣì ń wá sí ni. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi.

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ìyọpọ̀ ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan. Wọ́n sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ó di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas
2: ni
1: o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò pé èlò ni wọ́n ń ta.
1: Kíni o, kọ́ má se pé fẹ́ gbé wọn mára o.
2: Bẹ́ẹ̀ni, kí wọ́n lọ wò kó tó di pé wọ́n wà ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kíní ní ọ̀dọ̀ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tàbí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
1: Ogójì ọ̀sẹ̀.
2: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà á, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀. Ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n ń sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
1: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
2: Ẹ ṣeun olóòtú. Ṣé ẹ rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ san owó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí?
0: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
2: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
1: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó lè bàjẹ́ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
5: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Nínú gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì ní ń da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
5: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
4: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó èlò tó bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
2: Irọ́ ni o.
4: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Kia ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
2: O sì ríru èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CD Kia lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Kia ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí website wa CD

0: Hello, Mrs. Martins.
1: Yes. Oh, Mrs. Johnson, how may I help you?
0: Junior's body temperature is high and he's complaining about headaches and body aches.
1: Not to worry. Get Bruston and Suspension.
0: Okay, ma. I'll call you back.
2: Bruston and Suspension for Children is a sweet tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
0: Hello, ma. Oh, Junior, stop that.
1: Is everything okay, Mrs. Johnson?
0: Yes, ma. Junior is fine now. In fact, Junior, sorry, ma. I'll call you back.
2: Bruston and Suspension for Children. Always stick the product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxa.
3: Mami, te bari bi mo se fo ile igbose yen. Ewo, o mo gidi gan ni.
4: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo ma pa awon kokoro ifojuri to wa nibe.
5: Be ni o, ma gba fa awon kokoro ifojuri da bobo ile igbose re lojojumo pelu Hypo toilet cleaner.
6: Sonia tomato sachet.
7: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty.
6: When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
8: Yẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC. Yẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
9: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
10: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
9: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
10: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
9: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
11: Offer valid while stocks last.
12: Me and Maggi, so good together.

jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ṣòro ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún.
2: A gbọ́dọ̀ wa ohun tó jọjú ṣe fún màmá o.
3: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrúkọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE
4: Salary. Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
0: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún kà wáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì èyí tí ó ní ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta o. Ṣé àlàáfíà ni abayín? Mo fẹ́ sọ nípa àwọn ètò ìlera nípa bí àwọn ọmọ wẹ́wẹ́ iléèwé ṣe máa ń kọ́ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó ẹyin, ìmọ́tótó ojú, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó aṣọ. Lónìí a fẹ́ wò nípa ìmọ́tótó ojú. Ní ọ̀pọ̀ ìgbà ni a máa ń rí wípé àwọn nǹkan kéékèèké máa ń gbọ̀n sí ojú wa. Bí àkókò tí òjò bá fẹ́ rọ̀, tí atẹ́gùn bá fẹ́, tàbí a fẹ́ rè nǹkan ní pará tí nǹkan gbọ̀n sí wa lójú. Àbí ní kékeré nígbà tí a bá ń fi ẹsẹ̀ gbá òkúta káàkiri, òkúta lè wọ ojú. A tilẹ̀ rí àwọn ọmọ iléèwé tí wọ́n máa fi rọ́bà ta òkúta kéékèèké sí ara wọn. Òmíràn náà lè ba ojú. Bẹ́ẹ̀ ni àwọn ìyá wa tí wọ́n bá ń la igi, ìṣẹ́pẹ́ igi náà ó lè sá sí ojú. Oríṣiríṣi ọ̀nà ni nǹkan fi lè gbọ̀n sí ojú wa. Ṣùgbọ́n kí làwọn nǹkan tá à ń ṣe nígbà tí irú nǹkan wọ̀nyí bá ṣẹlẹ̀? Lákọ̀ọ́kọ́ ná, ẹ jẹ́ kí a lọ fọ ọwọ́ wa. Ó ṣeéṣe kí ọṣẹ wà nítòsí, a lè lò. Ṣùgbọ́n tí ọṣẹ kò bá sí, ẹ jẹ́ ká fọ̀ ọ́ dáradára. Tí a bá wá fọ̀ ọ́ tán, bóyá ilé wa ní omi tí ó ń ṣàn jáde ní ẹnu ẹ̀rọ, ẹ jẹ́ ká fi ọwọ́ fẹ ojú wa sẹ́yìn kí a yí omi yìí díẹ̀ sí ojú láti mú kí ohun tó gbọ̀n sí kó ba omi yìí jáde. Ṣùgbọ́n tí a kò bá ní omi ẹ̀rọ, a lè bu omi sínú abọ́, ṣùgbọ́n omi tí ó tún mọ́ ni o. Kí a wá fi ọwọ́ kan fẹ ojú wa sí inú omi yìí láti jẹ́ kí nǹkan tí ó bá gbọ̀n sí ojú yìí kí ó lọ. Nígbà míràn ohun tí ó kọ́kọ́ máa ń wá sí wa lójú ni pé àtọwọ́ tó dọ̀tí àti etí aṣọ nísàlẹ̀ tí a wọ̀ tó ń kó yanrìn, a wá bẹ̀rẹ̀ sí ní fi nu ojú yẹn. Nígbà tí a bá tún ṣe, a tún kó nǹkan míì bá ojú tí a fẹ́ jẹ́ kí ó mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. A gbọ́dọ̀ kọ́ láti mọ bí a ṣe ń mú, nítorí pé ojú jẹ́ ohun ẹlẹgẹ́. Ohun tí ó bá dẹ̀ gbọ̀n sí ibẹ̀, a gbọ́dọ̀ rọra mu kúrò ni, kí ó má ṣe dá ìjàmbá mìíràn sí ọmọ lójú wa. Lẹ́yìn tí a bá ti fẹ ojú yẹn sí inú omi tán, tí a sì rí pé bóyá ó ṣì kù síbẹ̀, a tún lè ṣe ní ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì sí. Lẹ́yìn eléyìí, ká wá wá aṣọ ìléwọ́ kékeré tí ó mọ́, ká wá fi nù ún. Nígbà tí a bá nù ún, ẹ má jẹ́ ká nù ún láti ọwọ́ ìta sí inú. A gbọ́dọ̀ nu láti ọwọ́ inú wá sí ìta ni. Nítorí tá a bá nu láti ọwọ́ ìta sí inú, ó ṣeéṣe kí òmíràn kó tún wọ inú ojú sí. Ṣùgbọ́n tá a bá ṣe láti ọwọ́ inú sí ìta, a lè rí mú. Nígbà mìíràn ó lè ṣe ìpéǹpéjú ni nǹkan yẹn gbọ̀n sí, tàbí kó ṣe awọ tí ó bo ojú lókè tàbí ní ìsàlẹ̀. Lẹ́yìn ìgbà tá a bá ti fi omi sí, a máa rọra tún fẹ ojú yẹn láti mú nǹkan yẹn kúrò pẹ̀lú aṣọ ìléwọ́ kékeré tí ó mọ́. Nígbà mìíràn ó ṣeéṣe kí a pe ẹni tó bá wà nítòsí wa, nítorí mo mọ̀ pé a máa ń ṣe ní kékeré, ẹ pe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín, kó fẹ́ atẹ́gùn sí, kó fẹ́ atẹ́gùn sí. Nígbà mìíràn atẹ́gùn yìí náà lè léwu. Tó bá tẹ̀ wá lọ ṣe wípé ẹni yẹn jẹ oúnjẹ aláta, á tún bá wa tún fi kún wàhálà tí ó wà ńbẹ̀ ni. Nítorí náà nígbà mìíràn tí a bá ti ṣe, ẹ jẹ́ kí ẹni yẹn náà kí ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ ṣe ọ̀rọ̀ ojú yẹn, nítorí ojú ni ìmọ́lẹ̀ ara. Olorun oni so wa di alabuku oju o. E je ki a toju oju wa bi o se to bi o se ye. Ngba ti a ba si se ti a ba ri wi pe kini yi o lo tan, e je ki a lo si ile iwosan. Orisirisi ile iwosan alabode ni ijoba ti se si ayika wa. E ma je aro wi pe Olorun oni je mi o ni di ero ile iwosan. E je ka lo ka le tete se ki alaafia ba le wa ninu oju wa yo dara fun okan wa bi a se ntele awon nkan ti a nso won yin ni sise ntele ati bi a de se nse na ti a ri imo lara re si rere oluwa yo ran wa lowo a o ma tesi waju a o wo awon toku ti a gbodo se imo toto si ki ilera wa ki o ba le peye oluwa a wa pelu wa a o si gbe ni alaafia amen.

0: fun Olorun fun oro iye ti a ti gbo bakan na ni adupe pupo lowo gbogbo eyin ti e tin se onigbowo eto yi lati eyin wa agbadura pe ki Olorun tubo ma bukun yin si ni opo yanturu olu ile ise ijowa ti o se agbateru eto yi ni a mo se Sunday Adventist Church Ijapo Estate Akure Ondo State ti a ba wari eni ti o fe ran eto yi lowo e le sanwo si apo ifowopamọ eto yi oruko eto yi ni Sunday Adventist Herald of His Coming account number 101-637-3401 lẹ́ẹ̀kan sí SDA Herald of His Coming ní account name account number ni 101-637-3401 Zenith Bank tí ẹ bá wá ní ìbéèrè lórí ìwàásù tòní àbí lórí ètò ìlera tí ẹ ti gbọ́ ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà wọ̀nyí àlùfáà Ayọ̀dèjì Ajayi 08034906542 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí àlùfáà Ayọ̀dèjì Ajayi 08034906542 ẹ lè pe ẹ̀dá Faladé sí orí nọ́mbà yìí 08033500203 lẹ́ẹ̀kan sí 08033500203 ẹ tún lè pe elétò ìlera wa sí 08034440612 08034440612 tó bá ní ohun tí ẹ fẹ́ bá mi sọ àbí tí ẹ bá fẹ́ pè mí ẹ lè pè mí sí orí nọ́mbà yìí 07033221182 ire ni fún gbogbo wa o lórúkọ Jésù a ò ní kùnà ilé ológo ó tún dọjọ́ mẹ́jọ.
1: Is it okay to make fun of our tooth gaps? Let's have a talk.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Ó ń gbádùn àdàbà.

0: 7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ wọ́n fi ṣílẹ̀ ìtajà yìí o supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo èlò nílé èyí tẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ nílò fún ara yín ilé oúnjẹ ìgbàlódé ìtì wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yẹ́ tuntun òkè òkun ìbá jẹ́ ní takeaway blue sky mall apákejì ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀ smoothies ohun tẹnu oúnjẹ àtàwọn ohun tẹnu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ rà lẹ́yẹ yọ àbẹ̀yàn lára tó tà.
0: Bàbá ń bá rí ìwádìí ti bàbá ńlá búrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹ́wàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49

0: As blue sky mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs for man, woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDO, where they provide delicious food or chotorototo. If not take away, you need them. No problem. Say you don't hear them. Say blue sky bread. Now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they? Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B, second is a roundabout, then Tanda for Akure on those states. Telephone 0704025564. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
1: Ẹṣeun púpọ̀ ojú òní ti ẹni rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ nígbà tó bá tásìkò wọn pe aṣojú iléeṣẹ Blue Sky Mall kí wọn bá wa sọ̀rọ̀ pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n láàárọ̀ yẹn jẹ́ kí n kọ́kọ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni condition ata tomatoes ni atarodo ni kó tó di pé a wà sí ìpínlẹ̀ Ọ̀sun àti ìpínlẹ̀ tiwa ní àyín gan láti sọ̀rọ̀ ní kúnkún lórí ọ̀rọ̀ ata yìí kí ni tó fa sábàbí hello.
2: Hello.
1: Ẹ kú ojúmọ́ o, ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ o, lóòtú.
1: Gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kọ́.
2: Àlàáfíà ni Olúyọ̀lé Bàdúrà o.
1: Ẹ ṣeun púpọ̀. Ẹ bá mi dákọ yín báwọn èèyàn náà le.
2: Orúkọ tèmi ni Abdulmaruf Adémọlá láti ìlú Ìbàdàn.
1: Nílùú Ìbàdàn. Maruf tẹ̀yìn tún ní Abdulẹ́yìn. Kábíyèsí Ọlọ́run.
2: Kábíyèsí bàbá.
1: Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé fún yín. Nípa ọ̀rọ̀ ata ohun èlò tí a fi ṣe bẹ̀ atarodo àti tomatoes bó o ló ṣe rí nípínlẹ̀ Ọ̀yọ́ gan.
2: Ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí iṣẹ́ ẹgbẹ́rẹ́ wa a lọ sí ọjà káàkiri bí Alágolo, Òjé àti Bódìjà. Àmọ́ ní ọ̀dọ̀ wa níbí pọ́kẹ́tì ni wọ́n ń lò fún ata títa ẹ̀yà wọn àti tomato.
1: Tomatoes.
2: Bẹ́ẹ̀. Tí ẹ jọ.
1: Hello. Ìyá. A pè wọ́n padà. Ó dàbí ẹni pé network yẹn. Òun ló ṣe bó ti fẹ́. Wọ́n fẹ́ máa fún wa ní àwọn prices tí àwọn àtàyẹn jẹ́. Òun náà ni network yẹn tó ṣe mọ́nàmọ́ná. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ náà la wà nílé Olúyọ̀lé. Níbi o lè gbé jàre olóhun ni a wà Ìbàdàn mọ́jàmọ́jà tó kára wájú lẹ́rú. Àwọn ọlọ́mọ àjẹgbíjẹ kara wọn ní àárọ̀ yìí ọ̀gbẹ́ni Maruf àwọn náà ni wọ́n ń fún wa ní àbálọ àbábọ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n ó dàbí ẹni pé bá a ṣe ń pè wọ́n yìí àwọn náà ń gbìyànjú láti pè wá. Ẹ jẹ́ kí a gbìyànjú ẹ̀ wò bí o bá ti wá jẹ́ bẹ́ẹ̀. Ká wá fún wọn láì hello network yẹn ni. Ìyá.
2: Ẹ sì ká mo bá lọ báyẹn.
1: Ẹ máa bá lọ.
2: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
2: Ní ọ̀dọ̀ wa níbí yìí. Àwọn pọ́kẹ́tì ni wọ́n ń lò. Pọ́kẹ́tì ti tomato ₦8,000.
1: Ti tomato ₦8,000.
2: Bẹ́ẹ̀ni. Ti ta ẹ̀ta sí. Ìyẹn ni ₦10,000.
1: Ok.
2: Ẹnu ìgbà tí kó tó di pé ọdún ilé yadé ó gbéra díẹ̀. Bọ̀ lẹ́yìn ìgbà tó wá dẹ̀yìn ọdún ìlú wa tún ṣẹ̀ṣẹ̀ gbéra gan sí. Gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe ní gbogbo
1: àwọn. Èló ni wọ́n ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbéra.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè káàkiri wọ́n ní irú ti ń tà ní ₦8,000 yẹn tó jẹ́ ti tomato. Wọ́n ní ẹgbẹ̀rún mẹ́ta ní tẹ́lẹ̀.
1: ₦3,000.
2: Ẹgbẹ̀rún méjì àbọ̀ sí mẹ́ta.
1: ₦2,500 to ₦3,000.
2: ₦3,000 ní tẹ́lẹ̀. Ìkejì náà wọ́n ní bẹ́ẹ̀ náà ni òun náà tí ó kàn dín díẹ̀ síra àwọn náà ni. Gbogbo wọn kàn gbéra ni. Lójijì. Láti kọ́ ló tó dé o.
1: Atarodo ń kọ́.
2: Atarodo ₦10,000. Nígbà yìí ní ìsìn báyìí bọ̀ tẹ́lẹ̀. Kíní ẹtì wọn ló náà ju bí ₦3,000 lọ.
1: Ìyẹn àwọn nǹkan tí wọ́n fi ń ṣe òdiwọ̀n rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Tí wọ́n fi ń ṣe mẹ́yọ́mẹ́ǹtì ẹ̀. lodo yin tele tele bi 253,000 bi won se nta ni yen
2: ben ben
1: sugbon leyin igba ti nkan won ki leya to de ati igba to digba odun leya o na lo se goboy to lo si 10,000 8,000
2: ben ben
1: nta wi la ro ni wipe nkan elo te yan fi nsebe ni Ibadan ati agbegbe
2: e
1: o gbenu soke si
2: ben
1: e ki le wa ro ipo fa sababi
2: ta wa ni ni pe oro epo ni NAG ka wo pelu pe won jiyan pe lotun lo si iberu bojo n ba oyan lati lo ra won kan yi loko wa gege bi erungba ti wa be ba se rowu
1: oju teyin fi wo bo yerun ba awon agbe gan lati lo kere nkan ti won ti gbe
2: e seun bo se ri ni so awon lopo ti o ba ti wa gbe won gan awon na fowo le
1: ka bi ese olohun
2: so n ta wa ru pe ye o ta ru ko le fa ni
1: e seun e seun e seun
2: e ku e ku to
1: e seun oju oni tiyin
2: amen amen e seun.

0: As blue sky mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs for man, woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDL, where they provide delicious food or chotorototo. If not take away, you need them. No problem. Say you don't hear them. Say blue sky bread. Now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they? Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B, second is a roundabout, then Tanda for Akure on those states. Telephone 0704025564. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
1: Atin Beni, Pele Osun, Pele Omaluabi, gege bi won ti winbe ipin oruko ti a ba so ni laye pe ni ipinle omoluabi iyen ni ipinle osun nibe lawa ogbeni Yakub Mudasir o nbe ni oju ago e ma ka ro
2: a ma ko oju mo lotu
1: e seun baba mi oju oni tin
2: a mi baba
1: e ku se lu
2: se ni sa
1: e seun pupo gege bi ise ta gbe fun yin nipa oro ohun elo ti a fi so be di ata ti o fi di obe gan ni pato oda bi rodo tomatoes ati awon ata sombo bo ni won se nta ni ipinle osun se ko gbowo le ri si se bo se wa tele na ni
2: akojumo olotu
1: e seun
2: e ka bo ti ipinle osun ipinle omoluabi ìbéèrè lálẹ́ bẹ̀rẹ̀ olóòtú
1: kábíyèsí ọlọ́run
2: ọ̀rọ̀ ata ó ti di góòlù ráyò nígbà tí wọ́n fẹ́ ra góòlù nípínlẹ̀ ọ̀sùn atarunu tó jẹ́ pé ní oṣù mẹ́ta sí mẹ́rin sẹ́yìn tí wọ́n ń tà fún wa ní 25,000 to 30,000 naira bí wọ́n bá ra atarunu báyìí 140,000 ni wọ́n ń ta àpò rẹ̀
1: àpò kan
2: bẹ́ẹ̀ ni tí wọ́n bá tún wá rà á èyí ló lè jíde ọjà ni nínú ọjà mẹ́rin tá a dé ní òwúrọ̀ yìí ọjà olúọdẹ ni o ìgbọ̀nà ni o akíndẹ́kọ̀ ni o ọjà sásá nìkan láti rí ìlú ata tí wọ́n ń tà tí ó bá lé ata lẹ̀ báyìí látòrí 2000 naira ló ti bẹ̀rẹ̀
1: kábíyèsí ọlá
2: ìgbàkan lé ata 500 naira àpò kan tá a dàpọ̀ mẹ́ta 500 naira 2000 naira ni wọ́n ń lé ata ilé kan téèyàn bá sí ọbẹ̀ gbé ọbẹ̀ ata téèyàn máa ní 5000 naira lọ́wọ́ báyìí téèyàn bá ra ìlú nígbà tá a débi ọjà bá wà tí wọ́n tà ní 30,000 naira 150,000 naira ni wọ́n ń pè fún wa ní àwòrán yìí.
1: Èwo ni wọ́n ń pè ń bá wà nú ata.
2: Èyí tí wọ́n dàbí sọ̀m̀bọ̀.
1: Sọ̀m̀bọ̀.
2: Tí ìṣe tàtà sí. Wọ́n dàbí sọ̀m̀bọ̀. 150,000 tí
1: tí wọ́n ń tà ní 30,000 tẹ́lẹ̀.
2: 30,000 ọgbọ́n náírà láàárà tẹ́lẹ̀. 150,000. Káàtó wá débi olórí wọn tí ń ṣe tòmẹ́tò. Èyún yá ẹ̀ lẹ́nu.
1: Kábíyèsí.
2: 25,000 naira ni wọ́n ń ta apẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ta gbọ̀n tó ga sókè dáadáa. 160,000 naira ní báyìí kí ìmúyà rẹ̀ sẹ́yìn.
1: Kéyì láàárọ̀ yìí 160,000.
2: 60,000 naira kò tún wá pọ̀ lọ́jà adúgbani.
1: Kábíyèsí ọlọ́run.
2: Látọ̀dà Hausa gangan 160,000 bọ̀ tí wọ́n yìí tó dà wọ́n lárúbọ̀ àwọn ò tiẹ̀ tagbọ̀n wọ́n lé ta ni. Lówùrọ̀ yìí.
1: Ó dà kí wọ́n lẹ́rò wípé ó fà á tí ó fi rí bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀sun.
2: Ariwo tán pa jù náà ni owó mọ́tò tán fi ń gbé wá torí pé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀sun. Náà ti ń gbìn òkè ọya náà làwọn ti ń gbìn.
1: Náà ti ń pin ọ̀pọ̀lọpọ̀ rẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o. Àwọn tí ilẹ̀ wa ń bí ti ń ṣe ti Yorùbá òun gan tún gbowó lórí 70,000 apẹ̀rẹ̀ kékeré. Náà bí ní ti tiwa gan. Báwọn gbìn nípínlẹ̀ ọmọlúwàbí.
1: N tí àwa ń wí báyìí ni wípé n táyìn rò ni pé owó mọ́tò lọ fa.
2: Owó mọ́tò náà gbogbo máa ń pariwo àti wàhálà tó tún wà lójú ọ̀nà. Méjì tán pariwo fún wa.
1: Irú wàhálà wo ni ẹ.
2: Èyí tí yí káàkiri náà ní orílẹ̀-èdè Nàìjíríà ni sà. Wípé àwọn èèyàn wọn lè fẹ́ lọ lórí òru láti rìn. Wọ́n lè rìn lálẹ́ kọjá mọ́ wọ́n ti ṣe sùúrù kílẹ̀ mọ́ kan tó tẹ̀síwájú ìrìn àjò wọn ni. ntalo
1: fa ni a ma ri yin ba ojo ni tin e ni ri ngbe sonu bi o se bi omo eshon e ri bi o se ri ni yen ni ipinle osun na awa fe se ni papapa ka wa si ipinle ti wa ni ayin iyen ni ipinle Ondo nibe la ma wa ni owo ta wa yi nigbati ma pe omide dan kan lati je pe ki o fun wa ni abalo ababo iye ti won ta awon nkan won yi lo wuro yi ni ipinle Ondo bo ti je wipe ko si ifidimule kan pato pe boya idi to fi won bi o se wipe awon eyan n so nipa owo moto elo e ka ro o
3: elo e ka ro
1: e seun pupo ojo ni ti yin
3: amen
1: e seun nipa ise ti agbe fun yin nipa iwadi ta ni ke ba wa se nipa bi won se nta awon ata atarodo ni sombo ni ati tomatoes ta si mo wipe ise te yi na nse ni kini ti e le so fun wa npa e laaro yin
3: olosu lori oro ilo te menu ba were yin nkan te pe a ndojuko to n pa wa ninu je gan le lori ni tori tele tele ni last year dede iwe ni last year a ra basket tomato kan a ra ni 14,000 18,000 di almost ending of the year àmọ́ nísìn olóòtú gbà tó ti ẹ̀yà ó kọ́kọ́ gbóyí lọ sí bíi 35-40 àmọ́ nísìn olóòtú bíi 60,000 tẹ bá fẹ́ rí tòmẹ́tò
1: tó jẹ́ báskẹ̀tì àbí
3: tí kì í ṣe ẹ̀ṣà tó jẹ́ báskẹ̀tì kì í ṣe apẹrẹ o tó jẹ́ báskẹ̀tì 60,000-65,000 mọ̀ yín ń ta nìyẹn bákan náà náà lórí ọ̀rọ̀ ata tẹ́lẹ̀ báskẹ̀tì ata basket àwọn basket kékèké yẹn a rà ní 3545 ní sin olóòtú 17,000-18,000 là ń rà
1: 17,000-18,000
3: ní basket kékèké yẹn bẹ́ẹ̀ náà ni sọ̀mbọ̀ bí owó gbẹ̀ bó ye gbó olórí nìyẹn àpò àdúbọ́sà kékeré tẹ́lẹ̀ a rà pa àdúbọ́sà 10,000 12,000 ní sin olóòtú 25,000 tó yẹ kó gbó olórí tí kì í ṣe ọ̀nà méjì bí ọ̀nà mẹ́ta ó lè ń pa àwọn business gan lára
1: ẹ ṣeun
3: àmọ́ kan táwọn ìjọba fẹ́ bá ṣe lórí ẹ̀.
1: Kí wá ni awuyewuye tí àwọn tẹ́ ń rajà lọ́wọ́ wọn àtàwọn tí àwọn tó ń tà náà àti ẹ̀yin tẹ́ ń rà tẹ́ tó ń gbọ́ lẹ́nu àwọn míì náà ti ẹjọ́ jẹ́ akẹgbẹ́.
3: Nǹkan tí wọ́n pariwo náà ni ọ̀rọ̀ epo tó wọ̀n wọ́n lè po wọ́n.
1: Epo iná ló fa sábàbí tó jẹ́ kí gbogbo nǹkan náà tó gbowó lórí ẹ̀ṣẹ̀ púpọ̀. Ẹ rí ṣé bí a ṣe sí sọ yìí bẹ́ẹ̀ náà lórí ní ọ̀dọ̀ tẹ̀yìn náà 08162519991 ni wọ́n fi láǹfààní láti gbà yín láàyè kẹ́yìn náà kẹ́ lè bá a dá sí torí pé àìsí ń bẹ̀ láì bá ni dá sí ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
4: Hello,
1: ẹ káàárọ̀ o.
4: Ẹ mà kú ojúmọ̀.
1: Ẹ ṣeun bàbá mi ojú òní tí yìí.
4: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun púpọ̀.
4: Abimbola Folabi ni Obulens.
1: Láti ìlú ọ̀rẹ́ ẹ ṣeun.
4: Ẹ̀rí òyàtọ̀ tó dé lóyìnbó. Ẹ tó fúyàwó ẹni ọ̀dẹ́rẹ́ àtẹ́lẹ̀ tí fi ń ṣe bẹ̀. 200 ti fún ní 200, 300. Tó ẹ̀rí òyàtọ̀. Wáyé fún mi sọ̀rọ̀ kárá láàrin ẹrù bá mi. Bíkà dé ta aláfẹ́ká ìjẹun. Wọ́n tún lọ bí 4,000 mo sógun láyé ni tójú mi náà fi rán mọ ó rán tòmátì ọ̀sẹ̀ wọ́n tó lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí ẹni tẹ́ ẹ pè tó ń sàn pé bóyá owó epo yẹ kí sówó epo ló mú wọn mo lórí ọ̀fẹ́ àti pa obìnrin kan tí ń tẹ̀ ló sọ̀rọ̀ ládùúgbò mi mo láṣọ pé àwọn haúsá yẹn ti ń kọ́pílẹ̀ ju pé àwọn bandits yẹn n ò ráàyè wọ inú gbó má báyìí mọ́ inú fo àyàfo ní ọba káàkiri epo náà fún wa ó tún wá pẹ̀lú tó méjèèjì yẹn ló kó wàhálà ilẹ̀ kò sí nǹkan mi tó kó wàhálà tí ọba láàyè wọnú oko tí aláyè ṣe ń ṣe oko tí ò sí àbá dìsì yẹn kékeré ti ṣe lọ.
1: ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ Bolens láti ìlú ọ̀rẹ́ 08162519991 hello ẹ káàárọ̀ o.
5: Ẹ̀lú ẹ káàárọ̀ sà.
1: Kí ló kọ yín o pápápá.
5: Àbáyọ̀mí Oyelesi láti Olúkan Rigida Àkókó. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé ọ̀rọ̀ ètò ààbò yìí kíjọba kọ́kọ́ bá wa mú lọ́kúnkú dùnú. Nígbà tá a dá apẹ́rẹ́ epo sílẹ̀ anikaloko àwọn kan jẹ́ ká kó jáde. Ó gbúdọ̀ wọ́n. Epo náà tún wá fún epo tún wá fi ti ẹ̀ lé. Ọlọ́run gbọ́ wa lórílẹ̀-èdè yìí lágbára ọlọ́run àtúnṣe á wà lórílẹ̀-èdè yìí.
1: Ẹ ṣeun. 08162519991.
6: Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀.
1: Yes, pápá àpárúkọ yín o.
6: Ọlọ́run adúró sí wa. Ọlọ́run èmi ni wọ́n pè ní Martin Balogun láti ìlú Òkègbè, Ìkàrẹ̀ Àkókò. Ẹjọ́ ṣe rí ọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n sọ yìí. Nǹkan tí èmi kàn rí fẹ́ pé ẹ bá wa bẹ ìjọba yìí pé ọ̀rọ̀ bí wọ́n ṣe ń gbé yan pààyàn yìí tí wọ́n bá wa mú kúrò òkun ló fa ìbẹ̀rùbojo. Ó fa wàhálà, ó fa ìdààmú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe sí gbogbo nǹkan lè bá rọrùn. Èèyàn bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ epo ìyẹn kéré. Lóòótọ́ a mọ̀ pé ọ̀rọ̀ epo wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rùbojo àti wọnú oko
1: títí dé
6: ìgbòho bá olúkálukú ìdú fún àyà fún ní Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù àrà àdúgbà.
1: 08162519991 kí n gbẹ nìkan láàyè sí. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
7: Ẹ̀lú ẹ káàárọ̀ jẹ́gẹ́dá ètò ìtọ́ lásìkàbà. Ọ̀rọ̀ ìtọ́ àbò ṣe pàtàkì bàbá mi. Fẹ́ẹ́ ojoojúmọ́ ni wọ́n gbé èèyàn lóko báyìí wọ́n gbé àtọ̀hún àtọmọ.
1: ẹ ṣeun.
7: ojoojúmọ́ ìlú àtọgbọ́n ṣe pàtàkì bẹ́ẹ̀ èèyàn ti máa.
1: ẹ ṣeun. bí ó ti rí nù lónìí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí kọ́lọ́run yọ wá ń bẹ̀ ni ọ̀tọ̀ nígbà tá à ń pariwo ọ̀rọ̀ epo ọ̀tọ̀ nígbà tá à ń pariwo wípé ẹran ń jẹko ọ̀rọ̀ ààbò ohun tó leléyìí kọ́lọ́run kó dààbò ẹ̀bù wá 08035086685 RM Musa Adebi lóko tèmi ó di jọ́ mẹ́jọ ó dàbọ̀ láyọ̀ òun náà ni a pàdé pẹ̀lú ògo ọlọ́run níjọ́ mẹ́jọ òun náà látọ̀ pàdé ó dàbọ̀.

0: big bag. Gaining velocity on Adaba FM.
1: Tẹ̀lé níbẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi. Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé, tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa

0: fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ṣẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́run fún ọ bọ́ bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wálé bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́

0: ọgbọ́ ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní ń yọ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wá ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
3: On your track. Set.
4: Wọ́n sáré ìjẹ́ yìí lọ àdàbà sì múra lọ́wọ́ eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára àdàbà. agbera o fo ba won lona o tun fi won sile adaba 88.9 fm o ti gba ko kini o si waju awon egbe n tele leyin

0: Adaba FM, adding value to broadcasting. Life is good on Adaba FM.
1: Aṣíwájú Bọ́lá Tinúbú tó kan sára sí. Pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròngbà ìrètí ọ̀tun. Ìrìnlúdò ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, apọ́lọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé ó le gún gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára là ń mọ pé yamọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wádìí gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sí aago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe káwọn káṣíra wọn wò kájọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ̀rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
2: Ẹyin ẹ̀yàn wa ní gbogbo tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ iléeṣẹ́ rédíò Àdàbà 88.9 FM. Mo kí wa wípé a káàbọ̀ sí orí akọ̀tún ètò ìríjú mi ní ìkànnì yìí bí ẹ̀yin náà ti mọ̀ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ó náà ní ètò yìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó máa ń gorí àtẹ̀gùn tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ nípa ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni a fi ń tó wa létí. Ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí kò sì ní ṣaláyè rí bí ètò bí ó ṣe ń lọ. Ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún nàga láti rí pé àwọn èèyàn ṣàtìlẹyìn láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Gbogbo eléyìí àti àwọn àṣeyọrí ìṣèjọba ẹ̀ o ní àmọ́ àṣe àyẹ̀wò ẹ̀ ní orí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jómi túrọ̀rọ̀ ní ọ̀sán yìí àwọn náà ti wà pẹ̀lú wa. Àwọn ni wọ́n ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ní orílẹ̀-èdè ìyẹn mínísítà fún ọ̀rọ̀ agbègbè Niger Delta. Bákan náà ni wọ́n fi ìgbà kan rí jẹ́ sẹ́nétọ̀ tí ó ń ṣojú ẹkùn ìdìbò Ondo Central Senatorial District ìyẹn ní ilé ìgbìmọ̀ aṣòfin ní Abuja ìyẹn sẹ́nétọ̀ Ọmọtayọ̀ Alaṣọ̀àdúrà. Hello, mo kí ẹ káàsán o sẹ́nétọ̀. Ẹ ṣeun. Ó dá kí a máa fa àkókò wa ṣòfò. Ẹ jẹ́ wo pẹ̀lú bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà lénìí. Àti pé ní ọ̀sẹ̀ bíi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, ó ní ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe ètò ìdìbò sí ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tó máa gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìdìbò sípò ààrẹ tó ń bọ̀ ní ọdún 2027. Ṣùgbọ́n ẹ bá wa wò ó pẹ̀lú àtìlẹyìn tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fẹ́ tó mílíọ̀nù lọ́nà mọ́kànlá 10.9 million votes tí ẹgbẹ́ òṣèlú APC ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní o láti jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú ẹ̀. Ṣùgbọ́n tábà bá fojú inú wò dáadáa pẹ̀lú bó ṣe rí kí ni eléyìí tí ó ń sọ nípa Ààrẹ Bọ́lá Tinubu àti ìdúró ẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC?
3: Ẹ ṣe mo dúpẹ́ o. Ta bá sọ̀rọ̀ APC ní Nàìjíríà lédi ọ̀rọ̀ President Bọ́lá Ahmed Tinubu là ń sọ. Ta ló kó APC jọ? Ta ló jẹ́ kó débi tó dé léni? Ta ló mọ̀nà ìgbà tí gbogbo ẹ̀ ti gágágá? Ta ló lànà tí Ọlọ́run fi ṣe tí ó fi dé ìjọba? Ẹ rántí o pé nígbà tí ó máa gbàpò tí ọ̀pọ̀lọpọ̀ igi ńláńláńlá ni wọ́n gé dí ọ̀nà ẹ̀. Wọ́n ní wọ́n yí kọ́lọ̀ owó wa padà. Wọ́n ní owó tó tà ń lò tẹ́lẹ̀ pé a ní lò mọ́. Báǹkì ò rówó kólẹ̀. Kò sépo tá a tiẹ̀ lè rọ sí mọ́tò ní Nàìjíríà. Gbogbo ẹ̀ dí gágágá tó jẹ́ pé tí ò kì í bá ń ṣe pé Ọlọ́run ọba àti pé àyànmọ́ kò yẹ kí Ahmed Bọ́lá Tinubu kó di ààrẹ orílẹ̀ èdè yìí. Ṣùgbọ́n ohun nǹkan tí ọba ti pé láti ọ̀dọ̀ Lédùwà kò sí bó ṣe le tó, kò sí nǹkan tó ọmọ aráyé lè ṣe kí àṣẹ Ọlọ́run kó má borí. A dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ni bàbá yìí ti lo ọdún mẹ́ta báyìí lórí ìjọba. Nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa nífẹ̀ẹ́ jù òun ni pé ó ní gboyà. Nǹkan táwọn ẹlòmíì ò lè ṣe Bọ́lá Ahmed Tinubu á ṣe o, màá dẹ̀ fi méjì, màá fi tẹ àkàjúwe.
2: Ẹ ṣe àwò.
3: Èkíní, ṣe rí epo tí ó wá tó gbówó lérí díẹ̀ ju ti tẹ́lẹ̀ ní Nàìjíríà lénìí, mi ò sọ tèyí tó wá ń ṣẹlẹ̀ ní gbogbo ayé ńsìnyí o, pẹ̀lú ogun Iran àti ti Israel àti ti Amẹ́ríkà o, tí gbogbo wa ń jìyà èyí o. Bọ̀tí ńgbà tó kọ́kọ́ dé orí oyè tó sọ pé owó tí ìjọba ń san lórí epo pé ìjọba ò san mọ́, ẹni tí ò bá láyà ò lè ṣe o, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba bẹ̀rẹ̀ látorí ìjọba Jonathan, wọ́n ti ń sọ pé wọ́n máa yọwọ́ ìjọba kúrò ní kọ́ máa sanwó, kọ́ máa fowó kún owó epo, wọ́n máa yọwọ́ ìjọba kúrò. Ọ̀gá mi pàápàá Buhari ó dé àṣe ètò ìṣúná, a sọ pé àwọn ìjọba ò ní fowó kún sí owó epo mọ́ láti máa ran àwọn èèyàn lọ́wọ́, ṣùgbọ́n kò ní gboyà láti gbé jáde. Ahmed Bola Tinubu dé ọjọ́ kìíní tí wọ́n búra fún ló yọwọ́ ìjọba kúrò lọ́rọ̀ owó epo. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dẹ̀ mọ̀, ṣùgbọ́n mo mọ̀, kìí ṣe pé ọ̀rọ̀ wọ́n wí mo rí fúnra mi, torí pé nígbà tí mo wà ní tí mo jẹ́ sẹ́nítọ̀, èmi la alága Nigerian Petroleum Upstream, àti àwọn tó ń pọn epo rọ̀bì, èmi ni alága wọn ní Senate. So a rí pé àwọn tó ń jàǹfààní pé ìjọba ń fi owó kún owó epo fáwọn èèyàn yìí, gbogbo wọn ò mà pé ẹgbẹ̀rún mẹ́ta ní Nàìjíríà.
2: Èyàn àwọn tó ń jàǹfààní subsidy yìí gangan.
3: Bẹ́ẹ̀ ni wọn ò pé 3,000. Torí wọ́n gbéwèé wá bá wa ní Sẹ́nẹ̀tì ńgbà yẹn, ìjọba ò sanwó fún wọn, iye báyìí ni ìjọba ń jẹ wọ́n, igbá kan àwọn kan, àwo gbogbo àwọn tó wà lórí ìwé yẹn, wọn ò wọ ẹgbẹ̀rún mẹ́ta. Ìgbà yẹn wọ́n lè kó epo bíi àgbà 50 million, mi ò mọ iye tá a lè pè yẹn ní èdè wa.
2: Mílíọ̀nù lọ́nà àádọ́ta.
3: Wọ́n mílíọ̀nù lọ́nà àádọ́ta, wọ́n ní wọn kò wọlé. Ní rí bí tí epo wà, àwọn èèyàn máa jìyà epo. Ṣùgbọ́n wọ́n á tún gbé epo yẹn, wọ́n á gbé lọ sí àwọn ìlú tó wà lókè òkun tí ò ń ṣe Nàìjíríà rárá. Wọ́n á lọ máa ta lówó gọbí lọ́hùn. Ìjọba ti wá dẹ̀ máa fowó kún epo tí wọ́n tún lọ ń tà lówó gọbí nílùú ibòmíì. Mo rántí ọjọ́ kan a fẹ́ lọ ṣe nǹkan kan ní Maiduguri. Wọ́n wá ní wọ́n máa gbé ọkọ̀ bàálù sílẹ̀ fún wa. Àbúrò mi, a dé pápá ọkọ̀ bàálù. Àwọn bàálù míì ò lè sọ kalẹ̀ torí pé gbogbo bẹ̀ ló kún fún èyí táwọn èèyàn ń pè ní bàálù aládàáni, private jets. Tẹ́ bá dẹ̀ wo àwọn tó ní private jets yìí, àwọn tó ń gbowó epo wa yìí, wọ́n kó ìdá mẹ́jọ nínú ìdá mẹ́wàá àwọn tó ní private jets. Nítorí pé wọ́n kàn ń rówó wọn ò ṣiṣẹ́ owó tó wọ́n ń jà wá lólè. Tinubu gbé kiri. Ìkejì, owó wa pẹ̀lú owó òkè òkun ká ní Nàìjíríà náírà tó di dọ́là. Mo rántí pé káwa tó kúrò níjọba, Central Bank, wọ́n á ta dọ́là síta, wọ́n á gbé síta ní 450 naira per dollar. Ngbà tí aba ti gba dani baba se njade ninu central bank yen awon to nse owo to npe ni buroda change won ti wa nta a de fun won ni we a ta fun won ni 750 naira owo ta se se ra ni 450 nisin a ta ni awon to nsowo yen ni o wọ́n á tà ní 750.
4: Èlé 300 naira ni ẹ.
3: Bẹ́ẹ̀ ni wọ́n á jèrè 300 naira lórí dọ́là kọ̀ọ̀kan. Láàárín ìṣẹ́jú márùn-ún, ẹni náà ẹ ṣe àwò, ẹni tó gba $1 million ní 450 million naira. Tó bọ́ síta tó tà ní 750 million. Ó ti jèrè 300 million naira. Láàárín ìṣẹ́jú márùn-ún àwọn tó dẹ̀ ní tó jẹ́ pé ó ṣe dandan kún wọn rí owó yìí lò fún iléeṣẹ́ wọn àwọn tó ní iléeṣẹ́ àdáni manufacturers of this manufacturers of that wọn ò ní rí rí tẹ́ ẹ bá gbé Abuja lénìí tẹ́ ẹ bá rí gbogbo ibi tó ń kọ́lé sí tó ń pè ní estate ẹ máa rò pé ṣé àwọn tó fẹ́ gbé estate tó ń kọ́ iṣẹ́ ọ̀run náà ti fẹ́ wá ni nítorí pé owó rọ̀bì tí àwọn èèyàn rí ngbà tí President Bola Ahmed Tinubu dé ó di okùn ó di ẹnu àpò wọn ò ráyè kówó jáde síta oníkálukú wá bẹ̀rẹ̀ sí ralẹ̀ Lábújá wọn ń kọ́lé.
4: Senator Lashadura, ẹ jẹ́ ń wọlé mẹ́rin kí n béèrè yìí. Èmi mọ̀ pé ẹ̀yin jẹ́ nǹkan tó nímọ̀ nípa ètò ìṣúná dáadáa kódà tẹ́ ti ṣe kọmíṣánná ní ìpínlẹ̀ Ondo nípa ètò ìṣúná. Ṣùgbọ́n pẹ̀lú ìrírí yín tí ẹ bá dẹ̀ ní kí ẹ wò ó nítorí oríṣiríṣi ni àwọn èèyàn ti ń sọ pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára àtẹgbẹ́ alátakò àti gbogbo wọn pé wọ́n ṣe gbá lẹ́yìn tí ìjọba dé wọ́n yọ owó ìrànwọ́ epo wọ́n dọ́là wọ́n yọ kíná sí pé lórí ẹ̀ pé láti bẹ̀ ni ìnira ara ti bẹ̀rẹ̀ sí ní ọgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ tiyín kí ni ìdí ẹ̀ tẹ́ fi wò pé ó ṣe pàtàkì fún ìṣèjọba Bola Ahmed Tinubu láti gbé àwọn ìgbésẹ̀ tí ó gbé pàápàá jùlọ pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé pẹ̀lú ìyàtọ̀ tó wà láàrin dọ́là àti náírà ní orílẹ̀-èdè Nàìjíríà?
3: O ṣe olótú, inú mi dùn pé ẹ bèrè ìbéèrè yìí lọ́wọ́ mi nítorí pé mo wà níjọba tó wà ń bẹ̀ kí ìjọba President Bola Ahmed Tinubu tó dé. Nínú ìjọba yẹn, ìjọba Buhari tí mo wà, nígbà tí Nàìjíríà ò lówó mọ́ torí pé gbogbo owó tá a bá pa 97% a kù percentage mẹ́ta nínú gbogbo owó tí Nàìjíríà bá pa la fi ń san èlé gbèsè tí Nàìjíríà jẹ èyí tó ń pè ní servicing of Nigerian debt, interest on Nigerian debt, 97% of the total revenue of Nigeria.
4: So èrè nìkan náà ṣe ń san, wọn ò tí ì sanjú owó gangan.
3: Wọn ò kàn sanjú owó èrè láti service ẹ̀ pé owó tẹ yá wa yóò èrè orí ẹ̀ a san kẹ́bàá lè rò pé gbèsè tá a jẹ à lè san lọ́jọ́ iwájú 97%.
4: Ìdá mẹ́ta tó wá kù kí nìyẹn wá tó?
3: Kò tó ṣe nkankan. Nítorí náà ìjọba wa lọ sí Central Bank wọ́n wá bẹ̀rẹ̀ sí print owó wọ́n ń gé currency tí kò sí backing kò sí asset tí wọ́n lè gbé kalẹ̀ pé nǹkan tá a ní rèé o tá a fi jẹ́ kí owó pọ̀ sí. Central Bank gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wọ́n pè ní the borrower of the last resort nígbà tí èèyàn ò bá rí bí gbà mọ́ ló máa lọ sí Central Bank láti kó yá wọn lówó. Owó tí Central Bank dẹ̀ máa yá ni rèé. Central Bank kò tajà, Central Bank kò lóko, wọn ò ní factory, wọn ò ní kankan, wọ́n á lọ gé owó, wọ́n á print owó. Tẹ́ ẹ bá rántí igba ti Idi Amin de Uganda. Uganda, one Uganda shilling was equal to one pound sterling. Ki Idi Amin today. Idi Amin de oni wiko so one society oni ki central bank lo be si print owo won be si print owo as at today sir 45,000 Uganda shilling is equal to one pound lati 1 ben lati 1 Uganda shilling to equal 1 British pound. As of today, 45,000 Uganda shilling equaling $1. Tori nkanti Idi Amin bẹrẹ lọjọ yen. To ba se pe President Bola Ahmed Tinubu ko tete se pe ki a remove subsidy nkan ta awon eyan fi n ton fi n kowo jọ yi. Ka gbe kuro ka kuku mo pe ibi ti owo wa dere mo fe fi ye yin sa pe ni eni o owo wa iba ti ma lo si 5000 or more naira to $1. E ri pe igba to koko bere owo yen se bi 1100 naira to $1. O ku die ko de 1800 naira to $1. O to duro. O to de to doke to wa be si simi. Lati oke to ti to de ngba yen. Ge ba se nsoro yi. Owo wa tin lo si 1300 naira to $1 o lati 1800.
4: Nje re ti wa ko tun ma tun wale ju be lo.
3: O ma wale sugbon die die ni. Ki ko le wale lojo kan. Okan mi so fun mi pe by the time ti Bola Ahmed Tinubu fi ma se 2 times e odun mejo $1 should be close to 1000 naira in Nigeria. Taba de to ni joba to duro ti to n ba se lo bo ti e se nse yen bo se ma lo le die die die niyan tinu awon omo Nigeria ti ma do. Ti o ba se pe igbese ti president wa gbe mo n fi da yin loju pe ba se n soro le ni owo wa iba ti ma lo si bi 5000 naira to $1.
4: O da e je ka wo se mo pe lara awon papa julo awon to wa ninu egbe oselu alatako abi aninu ADC ni abi NDC abi egbe yowu ati won ba wa won benu pupo ninu won ni gbogbo gba ton ma lanfani ati soro won benu atelu gbogbo awon igbese isejoba Bola Ahmed Tinubu pe o kan pe gbogbo igbese yi lo mu ki nkan le sugbon ka bi won le repoda kini wa ni igbese to ye ki isejoba e ki o gbe ti to ye ko gbe ni alternative ti nkan ti o nse lowo e pupo.

0: ohun ni wọ́n ń ṣe kí ọ̀run nínú wọn fẹ́ ṣe tó yàtọ̀ sí nǹkan tí Bọ́lá Ahmed Tinubu ṣe tí Nàìjíríà fi lè lọ síwájú. Ibì kan tí mo rí tó kù fúnjọba yìí tí mo dẹ̀ ń gbàdúrà pé kọ́ Ọlọ́run ran Prẹ́sídẹ́ǹtì wa lọ́wọ́ láti lè tún ṣe òun ni pé à ń jiyàn pé èyí security. Àwọn yòókù irọ́ òtúbà tẹ̀ gbogbo nǹkan tó ń sọ òdo ni nítorí pé wọ́n láti rí nǹkan kan sọ. Tá a bá sọ pé ṣé àwọn wa máa pọ́njọba Bọ́lá Ahmed Tinubu ni pé òun ṣe dáadáa. Tó bá ń ṣe dáadáa kí nìdí ẹ̀ tí wọ́n fẹ́ fi gbàjọba lọ́wọ́ ẹ̀. Wọ́n láti máa sọ̀rọ̀ ìburúkú náà ni. Mo ń sọ nsìn ìgbà míì tí èmi àtàwọn ọ̀rẹ́ mi bá ń ṣeré a lọ síbì kan lé ní a lọ ṣeré torí mo máa ń bá gọ́ọ̀fù díẹ̀díẹ̀ nígbà tí mo dẹ̀ ti fẹ̀yìntì díẹ̀ yìí. Ọmọ kan wà tí a máa ń sọ pé kó lọ bá àràkàrà ká jẹ́ ta bá ń sinmi díẹ̀. Ṣé mọ̀ pé àáfọ́mọ̀ yìí ní 1,000 naira kí ó lọ ra àkàrà wá. A mú àkàrà mẹ́wàá wá. Èní ìlà tó mọ̀ pé 50 naira làkàrà kan pé tá a bá fún ní 1,000 pé ogún àkàrà. Bẹ́ẹ̀ ni so gbogbo wa sọ ń bẹ́ àní Tinubu tún ti jẹ́ pé àkàrà wa ó dín. Ẹlòmíì tó bá tún tìyàwó ẹ̀ lẹ́ni tó ní olólùfẹ́ mi súnmọ́ mi tíyẹn ló rẹ̀hún díẹ̀ Tinubu ni o. Ẹni tí ó ń lọ tó fẹsẹ̀ kọ nínú yàrá ẹ̀ Tinubu ni o. Ẹni tí ó fẹsẹ̀ da epo tó fẹ́ fi ṣe bẹ̀. Nù bóyá ẹdìyẹ yọlẹ́nu ó dẹ̀ ṣe mistake ó fẹsẹ̀ da epo yẹn nù Tinubu ni o.
1: Kí wá nìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ pé gbogbo àfibẹ́ ni pé gbogbo ìgbé ayé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà orí ìjọba àpapọ̀ ń lo súnmọ́ bó tiẹ̀ jẹ́ pé púpọ̀ nínú wọn kò ń ṣe oníṣẹ́ oṣù kò ń ṣe oníṣẹ́ ìjọba àpapọ̀ àbí nǹkan tí nǹkan kan bá ṣàṣẹlẹ̀ ìjọba àpapọ̀ ìjọba kí ló dé tó fi rí bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láwọn ilẹ̀ ibòmí.
0: Nítorí pé àwọn ìbò wọn kòwe kan wọn ní a lazy man usually blames his tools. Kí làwọn èèyàn àwọn ọ̀lẹ́ àfàjò àtàwọn aláìní nǹkan ṣe àtàwọn alátakò fẹ́ sọ ju pé kàn rẹ́ni tí wọ́n máa kó gbogbo wàhálà wọn lé lórí. Ohun mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé tẹ́lòmíì bá fẹ́ tọ̀ títọ̀ tètè jáde díẹ̀ ìjọba ni tá tí ẹ̀ níjọba pàápà. Ṣé obìnrin tí mo èmi àti ẹ̀gbọ́n mi kan ń sọ̀rọ̀ lẹ́yìn níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo ní ìgbà kan wà nígbà tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ dórí oyè tí wọ́n ń ta kóńgò gàárì ó mà fẹ́ wọ 2,000 ngbà yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí gbogbo ẹ lé kókókó dọ́là ni o ilé kan ni o ìjọba ṣe ṣe ni o lé ní báyìí. Kóńgò gàárì ò tó 500 naira o.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí ló ti wá sáré ṣẹlẹ̀ láàrin ìgbà tí ìjọba ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn títí dì sí tí owó gàárì fi ori wá sílẹ̀. Irọ́ ni buni ni àwọn èèyàn jókòó tì í àti pàápàá ajẹ́ ìlú kan ajẹ́ èèyàn kan tó jẹ́ pé ní farabalẹ̀ ní ronú kì í ronú jinlẹ̀ gbogbo nǹkan wa pátápátá. Bí a ṣe máa di olówó lénìí ni gbogbo wa ń rò ẹni tó bá jáde kúrò nílùú tó lọ sí àwọn ìlú tó yíwa ká bíi kútonú ìkọ̀ǹkọ̀ lórí bá àwọn èèyàn tiẹ̀ ṣe ń dá títí kọjá rí pé Nàìjíríà yàtọ̀ because nítorí lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n á dúró wọ́n á farabalẹ̀ kan tó dá sí títí kọjá ìbíbà ọwọ́ la máa fi dá mọ́tò kọjá pé orí ẹ̀ burú ni ṣé ò lè dúró fún wa. A wà lábújá ń bíbà wọ́n ṣe iná pé tí mọ́tò bá ń bọ̀ ká lè ni tó ń bọ̀ lápá ọ̀tún tí iná bá ní kó máa lọ kó lè máa lọ traffic light. Ṣé ẹ mọ̀ pé wọ́n kì í dúró ń bí iná dúró iná sọ pé kó ń lọ o tàbí kò ní kó ń lọ o wọ́n máa jánà ni. Ṣé ìjọba tún nìyẹn Bọ́lá Tinubu tún nìyẹn Bọ́lá Tinubu ṣe náà o. Then wọ́n tún wá gbàgbé nǹkan kan pé ìjọba tiẹ̀ pé mẹ́ta

0: ijoba ti local government wa
1: ijoba ibile
0: ijoba ibile ijoba ti state wa gbogbo owo ti wa nlo lati lati federal level lo si state lo si ibile o soro npa o oro oro president wa dabi oro láyé àtijọ́ tá a máa fẹ́ pa àlọ́ wa ní àlọ́ ò àlẹ́ ọ̀dọ̀ àlọ́ ó dáre ní alábàáhùn. State governments wà bẹ́ẹ̀ local governments wà bẹ́ẹ̀ owó tí wọn ò rí rí lábẹ́ ìjọba Ahmed Bola Tinubu wọ́n ń rí.
1: Ṣeré gẹ́gẹ́ bí ìrírí yín mo mọ̀ pé ẹ ti ní ìrírí nípa ìṣèjọba ìjọba àpapọ̀ nítorí ẹ ti jẹ́ mínísítà lórílẹ̀-èdè ẹ ní ìrírí ní ìṣèjọba ìjọba ìpínlẹ̀ náà torí ẹ wà ń bẹ̀ náà kódà ẹ ṣe kọmíṣọ́nà ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n pẹ̀lú bó ṣe rí kí wá nídìí tó fi jẹ́ pé ṣàmì pé ní ìjọba fún àpẹẹrẹ nípa ètò ọ̀gbìn ṣàmì pé ìjọba àpapọ̀ nílẹ̀ ìjọba ìpínlẹ̀ àwọn ló ní gbogbo ló láṣẹ lórí gbogbo ilẹ̀ now eléyìí tó túmọ̀ sí pé àwọn èèyàn gan ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ àwọn ló láṣẹ púpọ̀ jù lórí wọn ṣùgbọ́n kí ni ìdí ẹ̀ tó fi wá jẹ́ pé pẹ̀lú owó tùlùtùlù tí àwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n ń gbà bí kùdìẹ̀kudiẹ bá wá láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ orúkọ ìjọba àpapọ̀ òun náà ni wọ́n sì máa ń pè ṣé kásẹ̀ pé ẹ̀rù àwọn gómìnà ń ba àwọn ará ìlú ní àbí kíni.
0: Àìmọ̀kan ni o àìmọ̀kan ló ń dá àwọn èèyàn wa láàmú ká bá mọ ibi tó yẹ ká gbé ẹjọ́ wa lọ àní máa gbé gbogbo ẹ̀ lérí ìjọba àpapọ̀ ọ̀rọ̀ wá dàbí ẹni tó yẹ kó tó ní kéè tó yẹ kó lọ sí kóòtù kékeré tabẹ́lé tó ń ṣe ní local government level tó gbẹ́jọ́ tó gbé lọ sí supreme court ṣé ẹ mọ̀ pé òdo ló máa gbà bọ̀ gbogbo nǹkan tó yẹ ká bi ìjọba ìbílẹ̀ àti ìjọba state àbí wọn mo rántí ìgbà tí mo jẹ́ commissioner lábẹ́ late doctor Agagu owó tá à ń gbà kò bí ìgbà tá a gba nkankan ni pẹ̀lú nǹkan táwọn èèyàn ń gbà ń sìn ṣùgbọ́n àwọn èèyàn rí nǹkan tá à ń fowó ṣe nígbà tiwa tá a bá gbowó dé láti Abuja àtowó abẹ́lé tá a gbà tó ń pè ní kí ni orúkọ tá a tún ń pè
1: IGR
0: ní state level a máa pe gómìnà á pe èmi gẹ́gẹ́ bí commissioner for finance síbẹ̀ wọ́n á pe deputy governor wọ́n á pe chairman of labour union ní Ondo state wọ́n á pe chairman of traditional council Ondo state wọ́n á pe chairman of CAN Ondo state wọ́n á pe chairman àwọn agbọ̀rọ̀dùn ìmú orúkọ wo lẹ̀ ń pe àwọn agbọ̀rọ̀dùn.
1: àwọn activists
0: ní Ondo state wọ́n á pe alága wọn exactly wọ́n á pe alága wọn gbogbo wáyán lájọ máa jókòó lájọ máa sọ pé iye owó báyìí ló wọlé inú kó tó di pé iye owó báyìí ló wọlé èmi ni mo wà ń díẹ̀ o tó nǹkan tí mò ń sọ yìí bó ṣe rí ni mò ń sọ yìí iye owó báyìí ló wọlé ní oṣù tó kọjá o bẹ́ẹ̀ ṣe pin rèé owó tẹ́ ẹ pín yẹn iye tá a ná ń bẹ̀ rèé iye tó kù rèé tó ń pè ní balance carried forward iye tá a wá gbà lóṣù yìí rèé o gbogbo owó tó wà ńlẹ̀ láti ná lóṣù yìí tẹ́ mọ̀ pé june 1 la wà ń sìn gbogbo owó tó wà láti ná ní june òun rèé o báwo lẹ ṣe fẹ́ ká ná a dẹ̀ pé iye tó máa lọ sórí road construction iye tó máa lọ sórí school building iye tó máa lọ sórí salary iye tó máa gbogbo all the areas tó yẹ kí government náwó sí gbogbo wa yẹn àti labour union àti everybody lájọ máa take decision ngbà tá a bá wá take decision tó èmi gẹ́gẹ́ bí commissioner for finance máa wá lọ pin ẹ̀ up bí àwọn tí ó ní agbára tó ń ní owó bí wọ́n ṣe ní ká na máa wá lọ pe press both electronic and paper at awon yoku awa salaye fun won bi won se pin owo ba bi mo se so nibi ta tin pin owo yen ma tun wa so be fun press nitori pe awa ni gbagbo pe owo to wole ngba yen ki sowo agagun ki sowo alaso adura owo ondo state ni a wa ni ipo ti awon lawyer n pe ni fiduciary position awon kon fi wa so owo won ni ki se pe awa la ni an lati jise fun won bo je ri e ko fun mi leni ta lo mo ye owo to nwo state kokan ni Nigeria mo
1: sere eje n bi n lere bayi pe ni isejoba isejoba ologbe olusegun agagu ta ba de gboro leni ti awon eyan ba n soro won le toka si pe ah laarin iye odun bi odun mefa bi nkan ti ijoba olusegun agagu lo ni ori alefa pe awon nkan bayi se kuda ona kan wa ni bi ni soka laarin ile garage awule si custom ni Ondo Road so ye pe oruko agagu na si fi n pe titi di eni ati ni apa Ondo South lawon ibomi ni ori omi lohun to je pe tele won le gbe moto de adugbo won le gbe moto dele sugbon la tari awon bridge atawon kankan se ti agagu se ti awon eyan so pe agagu ni ari in ti awon eyan toka si esin ni pe nigba na owo te n gba ko fe to nkan si nkan ti won gba leni lawon ipinle now ki wa lo de to fi je pe leni awon isejoba awon ijoba to wa ni subnationals won wa seto iru awon ijoba pelu aduro wo ti won gba won seto pelu awon ijoba to ti se seyin bo te pa awon eyan de wa gba owo to awon to wa nbe leni kile ro pe to fa to sonu laarin lenu be yen
0: nkan to sonu ni ikini awon eyan wa obere ikeji ijoba funra e won o rira won pe ki sa won lo lowo pe awon to wa lori ijoba won o rira won pe ki sa won lo lowo pe won je fun so ni ijoba je fun owo to nwole on ni mo se so pe nigba ti wa ati labor union to wa ni state ati awon oba ati awon religious body ati awon agborandun ati awa gangan ti won dibo fun pe ka lo se ijoba gbogbo alajo ma joko la ma mo ye owo to wole gbogbo alajo ma pin owo to wole then a tun wa dide a wa lo so fun gbogbo ilu pe bo owo se rire o ba se fe na re o to ba do si to nbo se mo pe wa le bi wa pe se bi a so pe a ma nawo si nkan bayi lo ti to koja ki lo de te ta se ni ko ti ru e mo ko se n to mo ye owo to wole ko se n to mo bo se n na ko se n to bere nkankan so ibi to ti wo wa ni then nigba yen a seto pe a gbudo pe ise kankan sita lai se pe boya owo e ti wa nle tabi ati mo bi to owo ti nbo nisin wa gbe ise sita wa mo bi won se nse gbogbo e ti daru sugbon eyi to le ju e owo awon eyan wa lo wa tori pe won o bere lowo ijoba won pe owo to nwole ko le se se owo to nwole owo wa ni ki se owo yin a fe mo be se se ngba ti wa leto gan o tori ba se de ani a fe joba to je pe o ma se sapa kan nigba yen Southern Territorial District ni agagu ti wa awa joko ani owo to nwo na Ondo State pe owo Ondo State ni ki se owo Southern Senatorial District. Alo ni ba se ma pin. Alo si council, executive council. Ani ki 30% ko ma lo si Northern Senatorial District. Gbogbo capital projects 30% to the north, 30% to the south and 40% to the center tori pe state capital wa ni center. E jo sa lodun mefa ta lo yen o. Ba se no owo Ondo State niyen throughout
1: oda je ka wo ka wa wo ni ose to koja o fe da npe bi o fe tojo o fe pejo mejo na bai ni soro sita pe awon eyan e pe asiko ti to pe lati bere si ni ri pe akitiyan lati ri pe awon orilede Nigeria won gba ti se joba Bola Ahmed Tinubu pe ise yen e pe o ye ki o bere bai now kini di ti e fi nigbagbo wi pe ise joba Bola Ahmed Tinubu o deserve abi o to ki awon omo orilede Nigeria ki won satileyin ise joba yi lati tesiwaju ju odun 2027 lo
0: ala ko so eto yi ti o ki ba nse pe eyan o le laju le ki kitaluwo towo po ba so pe ki ijoba Bola Ahmed Tinubu ko yowo lodun merin ka won mi wole kon wa wo iya Nigeria sugbon ta ba se be iya ya to bo po si lori awon omo eyan nitori pe bo obirin o ba lo le oko meji kon mo re to pe onju o mo so nse pe ti o ki ba nse pe omokunrin igbajoba pe owo wa o kere tan iba ti ma lo si 5000 naira to $1 se a tun gba ijoba mi laye bayi to a de gbogbo ise to ti se sile yen to a daru ta wa pada si orisun aro e ta won ebo npe ni square 1 ti a tun ma fi gbogbo owo san gbese ti o ni sowo to n lo si ijoba ipinle mo ti o ni sowo to n lo si ijoba tiwantiwa mo to je pe gbogbo ilana to ti wa nle wa tun gbe gile wa bere wa tun bere ti won ibi ti Nigeria kan fori ko si ni pe ti ijoba kan ba de awon ibo lo n so pe government is a continuum but Nigeria ko ri be telomi ba ti de gbogbo nkan ti eni to saju e tele to ba n se agbeti a bere ti e lati lakotun e wa ri abandoned projects repete awon ise ta se la se mona la se ti o wa ti run sibe nitori na ta ba fe ki ilosiwaju ko tubo po si ni Nigeria ibi ti ijoba ipade o ni lati continue ki se pe ko continue nikan ko pari ise nikan tori ko tun le pari e to ba tun se odun merin ti e si eni to ni igbagbo si bi ijoba ise nlo o tun lati wa nbe tori pe ati rein fun bi 50 years fun bi adota odun a ba be si wa ko wa ko ma lo si waju ka ma tun da duro tebi ta tun ti n wa ko seyin ko ni da rara o ni mo se so fun awon omo Nigeria pe asiko ti to ati mo pe president ti wa o ma gba ticket iyan o ki se
1: o se ti gba ticket
0: re mi
1: o se gba ticket bayi
0: o de ti gba ticket nsin lọjọ to gba ticket yen ọjọ keji lo ye ka ti bo sita lati ma salaye fa awon eyan ba se nsalaye lori ero gbongbon yi pe ejo aye eyan wa idi ere ti ijoba Bola Ahmed Tinubu se lati continue tori ti o ba sibe Ọlọrun ni je ki ina wa tun do pada seyin o tori gbogbo awon to nso pe won fe gba ijoba won o ni any program o ebi won pe kini won fe se to ma yato si ti Bola Ahmed Tinubu won o ri nkankan so o won o le so pe won ma je ki bi fuel subsidy pada o won o le so pe won ma je ki ba se nfi owo kun naira ko pada o because nkan meji to gbe ijoba Bola Ahmed Tinubu duro niyan o ki o ba sibe ko towo ma o gbe se ni gbogbo owo wa tele o 97% of our total revenue a de ti ta epo wa siwaju to je pe a fin ti gbese ni as at the time to mo kunrin fi do ri oye 800 about 800 million 800,000 barrels per day le quota wa nta o lati o nkan to oja 2 million naira 2 million barrels per day o ti bo si less than 800,000 oun de ti gbe nsin o ti gbe de 1,800,000 o de ni target pe oun ma wo 2,500,000 ibo la ro pe ati nrowo ti o ba so owo epo lo po ju lowo wa e de wo tax reform to se tele ri onikaluku ko senti oun so owo ri ni Nigeria nisin ti salary e ba owo to npa to ba less than 1 million naira o ni so kobo ati gbogbo nkan yoku to se lati na awon mekunu lorun e jo ko ni kaluku bo sita ta se se ki joba Bola Ahmed Tinubu ko ba le continue
1: o da senator Alasu Adura e wa wo pelu bi ta ba wori ali mo ni fe lati ma stoka si ori aye oluja yen social media nitori orisirisi oni awon ni ari nbe ati pe awon odo pupo ninu won ori ibe oni won wa ton ti ma fi erungba okan won ton ti ma fi han now taba ni ka wa wo pelu igbese te ni akoko ti to lati bere si ni gbe now bo ba wo ni e se ro pe o se o ma rorun si lati le yi awon omo orilede Nigeria pa lokan pada yen convince awon orilede Nigeria yen lara awon ton pa ro pe inflation e pe o wa o ton se nra baba pelu alekun gbogbo nkan ati pe high cost of living ta awon ton koju isoro yen na bawo ni o se ma rorun si lati yi won lokan pada epe reforms awon atunto isejoba Bola Ahmed Tinubu epe un sise
0: se ri eru won ba mi temi o mo fe ke mo kini kan te ba ko eyan mewa jo ti meji ninu won ba jalaruwo te ba ta ba wo le dada a ro pe awon meji yen nikan lo wa nbe o the loud minority won po awon to po lo won pe ti won o ti won o je ni ti won lodi so hun daada ti won o je alafenu hole alafenu je won wa nbe won lo po ju o te ba fe mo elo sa won igberiko ke ba won soro ton ba fe dibo e je ka fi akure ta fi se apeju eleni ta ba sese wa dada lakure a le ribo 40,000 to 50,000 votes but eyan melo le ro ko n gbe lakure yen lójú tèmi lé ní báyìí àwọn tó ń gbé lákùrẹ́ á wọ 350,000 tẹ bá lọ sí abúlé mi níjù gbogbo abọ́yá la ju bí 5,000 sí 6,000 ìbò tó máa jáde ń bẹ̀ a máa lọ sí 3,000 so tá a bá mọ strategy wa tá a bá mọ bí tá a máa lọ tá a bá mọ àwọn tá a máa bá sọ̀rọ̀ easily láì sí wàhálà ni president wa ma wole ni ibo to ni ibo to nbo sugbon a gbudo se afojudi a gbudo je kokan wa bale ju nitori pe ti ife ti eyan nle ti o ba wa lowo eyan eyan gbudo so pe ohun ti gba o ise la ni lati se ohun mo se pariwo lojo keji ti won ti president Bola Ahmed Tinubu gba ticket pe aruwo ita pa yen to e je ka bo sita e je ka fenu wa soro social media oto legwork oto legwork de sise ju social media bo tori pe social media wa so ti e ma so ti mi atakura wa awon ti o si lori social media po ju awon to wa lori social media so emi temi mi o beru pe awon kan paribo lori social media awon alaruwo ko si gba ti ohun oni loud you the silent majority
1: oda e je ka wo egbe oselu APC ni apapo lodun 2023 ati nisin pelu bo se ri ati apa iya ibi ti isejoba Bola Ahmed Tinubu to ndari to ntuko orilede Nigeria to ntu loy nje le so pe APC iduro APC pe o rese wale nisin ju odun 2023 lo mo ran ti pe ngba ta ma bere to e soro nipa gbogbo awon isoro ti won ko kale lati fi le lati fi le ri pe are Bola Ahmed Tinubu nigba na lodun 2023 pe ko jawe olubori sugbon awon won yen o sinbe ko sinbe mo now ni enu 2023 sisin odun 2026 bawo ni se egbe APC ati sijowa Bola Ahmed Tinubu so ti rese wale dada si
0: o duro nle o tun wole papa ton cement e to duro dada ma de so die fun yin gbogbo nkan ti to wa nwaju e ni bi odun meta seyin ise ba se so ko si yen be epo ni o owo ni o nkan kan ko si yen be mo e wo awon to n sa latako yi gbogbo won ti pin yele yele to ba ti se pe gbogbo won parapo to ni won fe ba president Bola Tinubu dije ma so pe wàhálà díẹ̀ wà o kẹ́rí ní ọdún mẹ́ta sẹ́yìn àwọn kankan wà tí tó tún ju ọ̀rọ̀ èyí tí mo sọ lórí owó àti epo propaganda ń gbà yẹn pé muslim ticket wọ́n máa sọ nàìjíríà di ìlú àwọn
1: ẹlẹ́sìn
0: igbá kan àwo kan àwọn nàìjíríà ti rí pé irọ́ ni gbogbo ẹ̀ Peter Obi ń gbà yẹn nǹkan tó fi ní ìbò ní Nàìjíríà ju ọ̀rọ̀ muslim ticket o torí ká má tanra wa tí wọn bá máa ka àwọn kìrìsìtẹ́nì pàápàá ní southern part of Nigeria tó dìbò fún labour party ń gbà yẹn torí religion á fẹ́ tó 60-70% of the total votes ti labour party nígbà yẹn torí ẹ̀rú ba àwọn èèyàn lóòótọ́ pé a muslim ticket ṣé wọn ò ní sọ nàìjíríà di gbá wọn ò ní sọ nàìjíríà di awo ẹ̀ẹ́dẹ̀ wo ibo ti labour nígbà yẹn almost all areas ti christian ti pọ̀ ni labour ti win benue ni abuja ni nasarawa ni southeast ni even south some areas in the southwest including Lagos gbogbo yẹn ò sí mọ wọn oníkàwọ́ ti ri pé ò bá jẹ́ kìrìsìtẹ́nì ò bá jẹ́ mùsùlùmí o kò ní kankan ṣe pẹ̀lú ìjọba ẹni tó bá sọ pé ebi ń pa nísìn bóyá kìrìsìtẹ́nì lè bí ń pa ni o tàbí mùsùlùmí ni o tàbí kìrìsìtẹ́nì lè bí ń pa tó dá mùsùlùmí sílẹ̀ o tàbí mùsùlùmí lè bí ń pa tó dá kìrìsìtẹ́nì sílẹ̀ o tí bá dẹ̀ fẹnu ara ẹ̀ sọ tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dàbí ìkọ̀sẹ̀ tó wà wájú president wa ń gbà yẹn ni ò sí mọ́.
1: ṣùgbọ́n lélẹ̀ tá a wá wà ẹ̀ báyìí ṣé kò tó láti bẹ̀rù Peter Obi ẹgbẹ́ òṣèlú NDC Atiku Abubakar ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn míì tó sì sọ pé pé ètò ìdìbò tó ń bọ̀ pé ọdún 2027 pé láàrin APC Bola Tinubu àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni.
0: Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ tàbí ṣé àwọn èèyàn mélòó ló wà ní ADC tó ń tan jẹ́ members ADC ṣé kì í jọ ọmọ Nàìjíríà ló máa dìbò tẹ́lẹ̀ fún òun sọ nǹkan kan tó jẹ́ tuntun party tó bá gbà kó tí ó fẹ́ padà tàbí tí ò sí níjọba ó fẹ́ lọ sọ́dọ̀ ọmọ Nàìjíríà láti bẹ̀ wọ́n pé ẹ jọ o ẹ dìbò fún mi èyí tó wà níjọba ó máa lọ sí ọ̀dọ̀ ọmọ Nàìjíríà ẹ jọ o mo tún dé o ẹ tún dìbò yín fún mi o so kò sí nǹkan tó ń sọ tó nítumọ̀ sí mi pé ìgbò tó ń bọ̀ APC àti ọmọ Nàìjíríà. Ṣé àwọn tó wà lé APC wọn ọjọ́ ọmọ Nàìjíríà? Tàbí èmi tí mo jẹ́ ẹnìkan gbógejì nínú APC nsìn, mi ò láwọn èèyàn mi lé tí màá pè pé ó yá ká lọ dìbò. So wọn kò sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń sọ, wọn ò rí nǹkan wí. Ṣé ẹ rí pé àwa kan dákẹ́, ká ṣiṣẹ́ ló ti dáa jù. Màá dẹ̀ fi ibi kan ṣe àpèjúwe. Ìbò tó ń dì ní FCT Abuja lè tó kọjá yìí. APC ò ṣe dáadáa tó bá ń ṣe rírí o. Nítorí pé ariwo máa ń pọ̀ ńgbà yẹn, bọ́tẹ̀ tá a ṣe lè tó kọjá yìí, a lọ bá àwọn èèyàn, a bá wọn sọ̀rọ̀, a ṣiṣẹ́ wa pẹ̀lú wọn. APC dẹ̀ win mẹ́rin nínú márùn-ún. Kí lèèyàn tó ń fẹ́ jù yẹn lọ? Ẹ jẹ́ káwọn tó máa pariwo káàwá tá a dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ wa lọ.
1: Ó dáa, ẹ wo credibility àwọn opposition àtàwọn candidates tí olùdíje tí wọ́n ń jáde láti àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí. Ṣé ẹ rí pé àwọn bí Atiku bí Peter Obi pé wọ́n á fẹ́ lé Bola Ahmed Tinubu lérè?
0: À á pàdé lórí ọ̀dọ̀.
1: Bọ́dà, ẹjẹ́ tún bí kó tó nípa kásẹ̀ ìtúnlẹ̀, ó ṣeéṣe kó jẹ́ ìbéèrè tí mo máa béèrè lọ́wọ́ yín kẹ́yìn ní kí a lè kásẹ̀ ìtúnlẹ̀. Nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, arọ́wà wo lẹ́lẹ̀ pa nísìn pẹ̀lú bí nǹkan ṣe rí, pẹ̀lú àtúntò tí ìṣèjọba Bola Ahmed Tinubu tí ó ń mú dé bá ìṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú bó ṣe rí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbàlà tí ń gbọ́ tó ń sọ fáwọn èèyàn pé kódà àwọn tó wà ń jọba ní ẹ ṣe sùúrù pé lẹ́yìn òkùnkùn biribiri pé ìmọ́lẹ̀ sí i ló ṣì máa tàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin fúnra yín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn èèyàn ara ilé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, arọ́wà wọn náà lè máa pa fún wọn nísìn láti kásẹ̀ ètò ilẹ̀ pẹ̀lú àwọn àtúntò tí ìṣèjọba ìyẹn reforms tí ìṣèjọba Bola Ahmed Tinubu tó ń mú dé bá ìṣèjọba lórílẹ̀-èdè.
0: Alága ètò ẹ ṣe gbọ̀ndẹ́ tí arọ́wà tí mo fẹ́ pa ẹ ti sọ mọ́rọ̀ pé lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ á wà, ìmọ́lẹ̀ á tún tan.
1: Ṣé ìmọ́lẹ̀ dẹ̀ ṣe máa tàn báyìí ọdún kẹta rèé?
0: Mo máa ń sọ kinní kan, ẹ jọ̀ọ́ sà, iléeṣẹ́ yín yẹn Ọlọ́run ní jẹ́ ká wo kalẹ̀ o. Ṣùgbọ́n tá a bá fẹ́ wo iléeṣẹ́ yín yẹn lénìí, bọ́ǹbù bíi mẹ́rin la níjó ní kọ̀rọ̀ mẹ́rin, wọ́n á dẹ̀ tanná sí gbogbo ilé yẹn a lọlẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tu kọ́kọ́tà, kí wọ́n tó kó àwọn block, igi, páànù àti gbogbo nǹkan tí wọ́n fi kọ́ ilé yẹn kí wọ́n tó kó kúrò lásán, mọye àsìkò tí wọ́n máa lò lórí ẹ̀. Nígbà tí wọ́n bá kó yẹn kúrò, wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbẹ́ èyí táwọn èèbò ń pè ní foundation. Nígbà tí wọ́n bá gbé foundation tán, ìgbà yẹn náà máa ronú ibi tí wọ́n ṣe ń gbé foundation náà máa gé block míì o. Wọ́n máa finú wá bóyá igi ni wọ́n fi kàn tẹ́lẹ̀ tàbí irin ni wọ́n wá fẹ́ lò ń sìn. My brother, nǹkan tá a wó ní ìṣẹ́jú kan, à á lo ọdún kan láti tukọ̀ o. Sùúrù ni ọ̀rọ̀ wa gbà níbi tá a dé yìí. Tá a bá ní sùúrù, Nàìjíríà sì máa dá sínú oníkálukú máa dùn. Mo dẹ̀ tí wọ́n fẹ́ fi kinní kan yé gbogbo wa o. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó dàbí pé owó gbogbo nǹkan lọ sókè bó ṣe rí ní gbogbo ayé ènìyàn o. Irú wa báyìí a máa ń lọ òkè òkun lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo ti fẹ́ jẹun níbì kan ní Amẹ́ríkà tí mo ra ìgò omi kan ní $5 o. Ìgò omi kan $5. Lénìí epo wa tá a ṣe ń pariwo pé epo wọn ó ṣe báyìí, mo gbà pé wọn o, torí èmi náà ń rà tára ń kan mí. Ṣùgbọ́n tẹ bá fẹ́ rà á ní Amẹ́ríkà today, èyí tá à ń rà ní $1,300 yìí, owó wọn ti wọ $2,000+ o per litre. So kúrò ní ká ní ká dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa kì í ṣe nàìjíríà nìkan ló ń ṣẹlẹ̀ sí gbogbo ayé ni o ọgbí ìgbà tí ọlọ́nkàn lo Donald Trump láti na gbogbo ayé lẹ́gba ni ṣùgbọ́n kò sí nǹkan tá a lè ṣe sí à á fara mọ náà ni títí nàìjíríà tó fi dá sí ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé ní agbára elédùn rè ní agbára ọba ọ̀run pé nàìjíríà máa dá lójú gbogbo wa pé ara dẹ̀ máa tù wá mo dúpẹ́ o.
1: ẹ ṣeun sẹ́nẹ́tọ̀ ọmọtayọ aláṣọ àdúrà fún àkókò yín tá àkókò tẹ lù pẹ̀lú wa lórí ètò ìríjú mi fún ti ọ̀sẹ̀ yìí.
0: ẹ ṣe mo dúpẹ́ pé ẹ pè mí o ẹ bá tún pè lọ́jọ́ míì àwa àṣetán láti dá sí i pàápàá nípa ọ̀rọ̀ President Bola Tinubu.
1: Ọ̀dà ẹ ṣeun gan ni sà nírí jù báyìí lọ ní orí ètò ìríjú mi fún ti ọ̀sẹ̀ yìí a ti fọ̀rọ̀ jomitoro láti àtẹ̀kan pẹ̀lú sẹ́nẹ́tọ̀ ọmọtayọ aláṣọ àdúrà tí wọ́n fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbègbè Niger Delta lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì tún fẹ́ gbà kan náà jẹ́ sẹ́nẹ́tọ̀ aṣòfin tó ṣojú ẹkùn ìdìbò Ondo Central Senatorial District nílé ìgbìmọ̀ aṣòfin títí di ọjọ́ mẹ́jọ nígbà tí a mú àkọ́tún ìtàn wá sí etí ìgbọ̀nyìn ọlásùnkànmí olújọba ó ní orúkọ tèmi kétí kò máa gbọ́ wa ní rẹ̀.

0: of a dove.
1: On your trap! Set!
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Life is good on Adaba FM.

0: Ami ase Olorun ba mi ma so aso oku aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dadan ni ko n ta n fe ko to alo ka si wa laye ta fe wa ile ise Alonso Ventures tun ti de o lati lu Kano bi won se nse setoju oju to si je pe won o fi ni nla oni won tun gbe wa silu Okiti pupa gbogbo ma lu Okiti pupa atonile atalejo de dori eyin te wa lagbegbe ilu Okiti pupa Alonso Ventures won ti wa lu Okiti pupa wa bayi eledu awon ma so gbogbo aso oku aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
1: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati le se Alausa Ventures
0: bo ti e je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
1: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la firi na debe tori na a o gbudo fe owo bi n tin ka fi mu oro oju
0: Alausa Alausa gbogbo Kano gbogbo north ni won ti ma n ti je Alausa n pa atoju oju laipe yi e de ipinle Osun lati toju opolopo awon eyan nipa oju
1: bẹẹni sa
0: e si ṣetọju wọn kaluku wọn wọn si wa lalaafia
1: pẹlu ogolodolo
0: ki lawọn tẹ fẹ ṣetọju gan
1: itọju oju ọfẹ ni ayẹwo oju ọfẹ ni
0: tẹ fẹ ṣe oni abi
1: bẹẹni sa
0: ayẹwo oju
1: ọfẹ
0: itọju oju bo wa leleyi ṣe rọrun ijọba lo gbele yi kalẹ ni abi aladani ile ise Alausa na ni
1: ile ise aladani na ni labẹ Dr. Dauda Kwande lati ilu Kano
0: bo lo si je pe lori oju o le yin ni emu nbada lati ma fi ṣiran lọwọ fawọn eyan
1: a lọna meji nkan ta mọ na la n ṣiṣẹ tọ
0: ọjọ wo ni ayẹwo ìtọ́jú tí ó wáyé.
2: ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 11th ọjọ́ kọkànlá oṣù kẹfà tá a wáyé àti ọjọ́ Friday on the 12th ọjọ́ kejìlá oṣù kẹfà tá a wáyé bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
0: ó ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú ibo ni yóò ti wáyé.
2: ní st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
1: ibikíbi tí ẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé ìlú.
2: ní st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
0: bá a bá sọ ń pa ojú kí làwọn nǹkan ti máa yọ ojú lẹ́nu.
1: oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu. ẹlòmíì láti bi àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá a mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
0: ojú ọba máa wa mi.
1: lẹlòmíì àti dẹni tí ò rí nà
0: mọ. ìmí ọ máa wa pin. ìmí ọ máa wo bàlàbàlà.
1: bẹẹni.
0: ìmí ọ máa yọ bí èéfín.
1: bẹẹni sà.
0: ìmí ọ máa dàbí ẹni pé nǹkan ta di.
1: lóríṣiríṣi.
0: ìmí ọ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dé nǹkan gbà mí. àtọ́ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn.
1: pẹ̀lú ògùnlọ́dọ̀lọ́.
0: ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
1: gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ̀ bá ti da ojúmọ́.
0: lẹ fẹ́ kàn náà wá.
1: lọkùnrin lóbìnrin
0: lọmọdé lágbàáyé.
1: ọ̀fẹ́ lẹ sì pé
0: gbogbo
1: eléyìí.
0: bẹ́ẹ̀ni
1: ẹgbẹ̀rún mẹ́ta
0: ni wọ́n ṣètọ́jú.
1: àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni iṣẹ́ abẹ náà ọ̀fẹ́
0: ń gbẹ̀rẹ̀. ẹ tó ṣiṣẹ́ abẹ lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta wò ní sanwó
1: mi. pẹ̀lú ògbólọ́rọ̀ wọn
0: àgbà. aago mélòó lè tóyọ́ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́.
1: láti aago méje àárọ̀.
0: aago méje àárọ̀
1: títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
0: wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù kò ní sanwó kankan.
1: rárá papọ̀.
0: ẹ sì ní ìṣèjọba lọ́rùn yín.
1: iléeṣẹ́ aládàáni
0: sọ. ẹ já sí ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
2: ní st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
3: ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 11th ọjọ́ kọkànlá oṣù kẹfà tá a wáyé àti ọjọ́ Friday on the 12th ọjọ́ kejìlá oṣù kẹfà tá a wáyé bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé. ní st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ st mark mega school tó wà ní sábó nílùú ọ̀rẹ́ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
1: 070 60 47 80 37.
0: adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ dẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ̀ sọ gbogbo àná sọ òkun ayé ká sì mójútó. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ̀dọ̀ yín.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 070 60 47 80 37.
0: ẹ bá ń tún pè.
1: 070 60 47 80 37.
0: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná.
1: iléeṣẹ́ Alausa Ventures tó kalẹ̀ sí ìlú Kano.
0: lábẹ́ dókítà
1: Dauda Kwande.
0: ojú òní tì í sa orúkọ tí gan ti jẹ́.
1: orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
0: a gbọ́ pé iléeṣẹ́ Alausa Ventures pé Kano ni wọ́n wà. ẹ̀yin sọ Yorùbá bóò ló ṣe jẹ́.
1: bẹ́ẹ̀ni sà Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Alausa Ventures ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
0: lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú fẹ́ẹ́.
1: bẹ́ẹ̀ni sà
0: ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
1: bẹ́ẹ̀ni sà
0: ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀ ní relédèé o àní wà lóòkun ayé ẹ kú kàní.
4: ọkùnkùn ọ̀dà wọ́n sọ mi sọ. Se gbadun adaba.
5: Mo n gbadun adaba.
4: Mo n gbadun adaba.
5: Mo n gbadun adaba.
4: Mo n gbadun adaba.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà
1: fm. Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa ro mí, iṣẹ́ ara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú, mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Agbóhùn ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ilolé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jẹ́ báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ńṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún

0: agbẹ́ ẹlòmí ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ́sẹ̀ máa fà á jáde ẹlòmí àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbẹ́ kara ẹlòmí ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmí ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmí ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmí ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmí ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmí lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ògùn. Ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19
1: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ni ń yọ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá wọ́n fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.

0: gbọ́nán tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbọ́nán tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn, ó tó dé pẹ̀lú kìwà ọ̀rọ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ní kànì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàbọ̀ kí n la wà tá a ti ń gbọ́n sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn, ó ní oore lẹ́sàn ìka náà lẹ́sàn o, oore lẹ́sàn ìka náà lẹ́sàn. Ẹni tó ń ṣeré kó múra síre, ẹ̀dá tó ń ṣèká kó dẹ̀yìn níka, àtòrí àtìka kò séyìí tí ó lẹ́sàn o. Bẹ̀m̀bẹ́ ròyìn, ó ní bá ọba ṣe rere, ó di dandan kẹsàn-án rè ni. Gbogbo ẹ̀dá tó bá ṣèkàlàyé yọ kẹsàn-án ká rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn, ọlẹ́yìn ò ṣeré ṣèkà, ẹ̀yin náà kúkú lẹ́sàn tẹ́ẹ̀kì. Bẹ̀m̀bẹ́ ròyìn, òun ní bá ọba ti láyà kó ṣèkà, àmọ́ bá ọba ti rántí ikú gáà kó sòótọ́ o. Bẹ̀m̀bẹ́ ròyìn, ó ní rere ni ń ó ṣe, mi ò ní ṣèkà o. Àmọ́ bí re bá di bí ìpàdé dọ̀hún o. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Àtún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ ròyìn, àtún máa jálẹ̀ bí àpò yèrè. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Tọ́rọ́ àkùkù rọjọ́ mú solókùn. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde ká máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rèé láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti wó dànù. Ẹni kí ni wọ́n wó dànù? Ilé tí wọ́n jí àwọn ajínigbé tí wọ́n ń lò, wọ́n ti wó dànù báyìí. Bẹ̀m̀bẹ́ ròyìn, ọlọ́dà bẹ́ẹ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ gbọ́. Àti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà tún ni. Ọwọ́ àwọn èèyàn ó ti bá ọkùnrin kan, wọ́n ka níbi tó ti ń jí fóònù onífóònù ní wọ́ọ̀dù nílé ní UCAG nílùú Ìbàdàn. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn afurasí kan tí wọ́n jẹ́ afurasí dáràndáràn, wọ́n mọ̀ bẹ́ orí òṣìṣẹ́ elétò ìlera kan. Wọ́n ṣe bẹ́ orí ẹ̀ tán náà bá tún gbé orí ẹ̀ náà bá gbé sá lọ. Ìpínlẹ̀ Benue onlele ti ṣẹlẹ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀. Ó ṣèlérí, ó ní ẹ wò ó, àwa ò ní gbà fún àwọn tó jẹ́ onísùmọ̀mí. A sì rí dájú pé adóòlẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Bẹ̀m̀bẹ́ ròyìn, ọlá àbákúkú dúpẹ́. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀, ibo ni kí n tún lọ? Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ gbọ́. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé-ẹjọ́ ló ti ju obìnrin kan tó jẹ́ oníṣòwò. Ó ti fi sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn pé ó ń ṣe fàyàwọ́ àwọn èèyàn. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ókè nà, ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ Èkìtì. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn elé láti ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò. Ó ti ba àwọn afurasí méjì kan tí wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìjì ẹni tó jẹ́ ọ̀gá alága ìjọba àbílẹ̀ ìdàgbàsókè ìjọba àbílẹ̀ bọ́n ṣe jí gbé. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Obì kan lọ́wọ́ ti bà, ó jíra rẹ̀ gbé nípínlẹ̀ Delta. Ó ní ẹ wò, wọ́n ti jí mi gbé o. wọ́n sì ń béèrè owó tó tó mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà. Làwọn ẹbí bá ń sáré kiri. Ìgbà tí wọ́n lọ róbìnrin ọ̀hún ilé ìtura kan ni wọ́n ti rí. Ohun àtọ̀rẹ́kùnrin rẹ̀ ilé ìtọ́jọ́ ń gbádùn ara wọn. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kòkòrò ìmí lẹ́gbọ̀ lọ́sàn tùní. Ó yẹ mú kàlẹ́ towó tọmọ àtà ìkúbálẹ̀ ọ̀rọ̀ ẹjẹ́ àtúnjọjẹ gbádùn ẹ̀ náà. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Ǹjẹ́ òun wá ẹni tí ó bọ ṣe?
4: Wí ìrìnà rẹ̀.
3: Lọ sí òkun.
4: Ẹ tètè kàn sí ọdún Ayọ̀mí Travels.
3: Àmọ́ ní kánmọ́kánmọ́ ní yàjó báyìí.
4: Ọdún Ayọ̀mí
3: Travels
4: wọ́n nílò àwọn tí ó lè wakọ̀
3: tàbí ṣiṣẹ́ ní òkè òkun.
4: Èyí ni láti sọ fún gbogbo ènìyàn pátápátá wípé àǹfààní ńlá rèé o.
3: Fún ìwọ tó bá nífẹ̀ẹ́ sí láti rin ìrìn àjò láti lọ ṣiṣẹ́ ní òkè òkun bíi Kuwait, Qatar, Oman Freelance Visa, Oman Employment Visa, Qatar Freelance Visa.
4: Bẹ́ẹ̀ni Qatar Employment Visa tún wà o.
3: A sì tún fẹ́ wa
4: Qatar mọ̀ sí car driver àti bike rider.
3: Tún fẹ́ construction worker
4: àti bẹ́ẹ̀ lọ ní ìlú Kuwait
3: tó sì jẹ́ ní kíákíá.
4: Ẹ wá gbọ́ o, tí visa rẹ bá jáde ni wàá sanwó.
3: Very urgent.
4: Yàtọ̀ sí eléyìí,
3: gbogbo tó jọmọ́ visa ni wọ́n ṣe.
4: Ọdún Ayọ̀ Travels
3: wọ́n bá ní ṣe ìwé ìrìnàjò lọ sí òkè òkun.
4: Ìwọ ni work visa processing,
3: tourist visa processing,
4: international and local flight booking,
3: travel consultation,
4: short trip planning àti bẹ́ẹ̀
3: lọ.
4: Ẹ lè kàn sí wọn
3: ní ilé iṣẹ́ wọn,
4: Shop 6
3: Shopping Complex,
4: Ode Junction,
3: Lẹ́gbẹ̀ẹ́ Ìsinmi
4: Junction,
3: Àkúrẹ́ North,
4: Ondo State.
3: Pè wọ́n sórí nọ́mbà
4: 07048318120906625737.
3: Ọdún Ayọ̀
4: Travel,
3: crafting your perfect journey.
0: Òye káàbọ̀ padà láti òkè lọ́hún. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápá láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti da ilé. Èyí tí àwọn tó jí alábàtà Adélábù tí wọ́n kó àwọn èèyàn pamọ́ sí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n bá ti dáwó lulẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ pé ó ti wó ilé oníyàrá mẹ́ta kan eléyìí tó wà ní Lákò lójú ọ̀nà Ayégún Ànáyè nílùú Ìbàdàn. Èyí tó jẹ́ pé àwọn ajínigbé tí wọ́n lò láti jí àwọn ẹnitọ́jẹ alábàtàn ẹnitọ́jẹ mínísítà tẹ́lẹ̀ fọ́rọ̀ ohun àmúṣagbára nílẹ̀ yìí Báyọ̀ Adélábù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n jí gbé. Ilé ọ̀hún òun náà ló jẹ́ pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìgbòkègbodò ọkọ̀ pẹ̀lú àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ni wọ́n lọ síbẹ̀ tí wọ́n sì lọ dáwó lulẹ̀. Ìyẹn ṣe ni àbẹ̀wò eléyìí tó jẹ́ pé àwọn oníròyìn tí wọ́n ṣe sí ibi ilé ọ̀hún ni ìròyìn ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé wà lára akitiyan ìjọba láti lè rí dájú wípé wọ́n pinwọ́ àwọn tó jẹ́ ajínigbé àtàwọn oníwà ọ̀daràn nípínlẹ̀ Ọ̀yọ́ ni. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo tún kọ́ ńbẹ̀ ìbò ni kí n tún lọ. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìlú Ìbàdàn ibẹ̀ náà mo sì wà. Ọwọ́ àwọn èèyàn ó ti bá ọkùnrin kan èyí tó jẹ́ pé ó ń jí fóònù onífóònù nílé ìwòsàn UCAG nílùú Ìbàdàn. afurasí gbẹ̀wìrì kan òun lọ́wọ́ ti bàbá yìí ní wọ́ọ̀dù kan ní uch nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn tó jẹ́ pé ọlọ́jí fóònù onífóònù ìṣe ni àgbẹ̀ta ọ̀hún òun náà fìta gẹ́gẹ́ bọ́ sí ni afurasí náà ń lọ́wọ́ bà ní kété tí ó jí fóònù náà tán èyí tó jẹ́ pé ìṣe ni òṣìṣẹ́ elétò ìlera kan tó ní kí wọ́n má bá òun kí wọ́n dárúkọ òun ní ilé ìwòsàn òun ó ní ọkọ mi nù wípé ó ti ṣe díẹ̀ tó jẹ́ pé wọ́n ti mọ́ jí àwọn nǹkan bẹ́ẹ̀ àní kódà àní láìpẹ́ ó ṣe ni wọ́n jí àwọn nǹkan bíi kí fóònù ó ṣàdédé ra àti láptọ́ọ̀pù tó kódà àní kódà ọ̀kadà ọlọ́kadà tó jẹ́ pé wọ́n wá kí àwọn aláàárẹ̀ àbí ọ̀kadà àwọn tó jẹ́ pé ara wọn ò yá tó fi mọ́ ti àwọn òṣìṣẹ́ ibẹ̀ gan ńṣe ni wọ́n bá jí gbé sá lọ. Ògbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn leadership ló gbé jáde lọ́sàn-án òní. Ọ̀yá ní ìpínlẹ̀ Èkìtì ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ó ti ba àwọn afurasí méjì kan eléyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìjínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ló ti fi léde lónìí wípé àwọn tó ti mú àwọn méjì míì eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe jí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìwọ̀ oòrùn ìkẹ́rẹ́ èyí ni rufus ọlọ́runfẹ́mi àti ẹnìkan funṣọ́ ajayi bí wọ́n ṣe ti jígbe ní ṣe ni àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún iná ni wọ́n tún fi ìpá taari ìròyìn kan ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n láwọn olóṣèlú kan sọ wípé bóyá wọ́n ń fínrun mọ́ àwọn míì ni tí wọ́n sì fi kẹ́lẹ́ òfin gbé wọn ní irọ́ tó jìnà sóòótọ́ ni àwọn ti pé àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá lọ jẹ́ pé wọ́n sọ wípé ọwọ́ ti ba àwọn afurasí mẹ́ta kan tẹ́lẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ alága ìjọba àbílẹ̀ ọ̀hún gbé ní ìlú ìkẹ́rẹ́ ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Sunday Abutu ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fìta nílùú Adó Èkìtì oníṣẹ́ra àwọn méjì tọwọ́ tó bá wọn ó ní Dáramọ́lá Sàyìndé àti Olúyẹdé Dàpọ̀ wọn ní ọwọ́ ti bá wọn báyìí ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ògbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tó wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́. Ògbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Afurasí eléyìí tó jẹ́ darandaran àwọn darandaran jayé òun ló jẹ́ pé wọ́n ti bẹ orí òṣìṣẹ́ elétò ìlera kan wọ́n bá tún gbé orí ẹ̀ wọ́n gbé sá lọ nípínlẹ̀ Benue. Àwọn afurasí darandaran kan òun ló jẹ́ pé wọ́n ti dẹgbóde òṣìṣẹ́ elétò ìlera kan tí wọ́n sì ṣekú pa tí wọ́n pokọ̀ rẹ̀ ní ọjọ́mọ ẹ̀mí ẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Ìkóbì níjọba ìbílẹ̀ Apá ní ìpínlẹ̀ Benue. Láàárọ̀ òní ó ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ ìròyìn fi ni pé bàbá ọlọ́mọ mẹ́ta ọ̀hún ni wọ́n ní ó ń padà bọ̀ láti ibi tí ó jẹ́ pé ó ti lọ ra oògùn kó tó di pé àwọn àtìláwí ọ̀hún wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì ní í ṣe ni àwọn èèyàn ọ̀hún wọ́n sa ní àdá títí tó fi gbẹ́mí mì náà bá tún gé orí ẹ̀ tí wọ́n sì gbé orí rẹ̀ náà wọ́n bá gbé sá lọ. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ń tọ́jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú Ìkóbì ọ̀hún yìí ni Edo Ofugocho ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní kódà ó ní í ṣe ni àwọn aráàlú wọ́n sọ wípé wọ́n gbọ́ ìró ọ̀bọ̀n eléyìí tó ń dún lákọlákọ. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ògbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́. Obì kan eléyìí tó parọ́ pọ́n jí ń gbé ọ̀dọ́ ọkùnrin ọlọ́kùnrin òun náà ló jẹ́ pé wọ́n ti bá ilé ìtura kan náà ti bá a tán ti jọ ń gbádùn ara wọn. Obìnrin ìyàwó ilé kan tí wọ́n pokọ rẹ̀ ní Olúchi ó ní ìròyìn fi ẹni pé wọ́n ti rí ní ilé ìtura kan nípínlẹ̀ Delta báyìí lẹ́yìn tí ó jẹ́ pé ó ní wọ́n jí ń gbé tí wọ́n ti ń bèrè owó tuntun mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà lọ́wọ́ ẹbí ẹ̀. Ìṣe ni àwọn ọmọ tó jẹ́ obìnrin ọ̀hún àwọn ọmọ rẹ̀ èyí tó fi mọ ọmọ ẹ̀kan tó jẹ́ obìnrin tó wà ní orílẹ̀-èdè Canada iná jẹ́ pé ṣáájú ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn àwùjọ wípé kán dákun kán dábọ̀ kán bá wọn wá bí wọn ó ṣe rí owó náà nígbà tí wọ́n tiẹ̀ tún ti wá já wálẹ̀ pé kán lọ mú 20 million naira wá ni wọ́n sọ fáwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fiyé ni àwọn ọlọ́pàá wọ́n bẹ̀rẹ̀ ìwádìí wọn lórí rẹ̀ ni gbogbo ìwádìí tí wọ́n ṣe ọ̀hún náà bá tọpasẹ̀ àwọn ajínigbé náà pé wá ibi tí wọ́n wà ìgbà tí wọ́n tọpasẹ̀ rẹ̀ odo obirin ohun tarata ile itura tan lo ibe o na na ti ba obirin na pelu ololufe re okunrin won ba nle itura nibi ta won tin yoto mi ara won kolong obo sanu ni o gbona no tutu leyin be nbe royin oya mo tun ko nbe ibo ni tun lo o gbona no tutu leyin be nbe royin iroyin ele to to wa lowo mi re o ye gbo are orile ede yi lo je pe o ti soro wi pe awon oni gba fun awon to je onisumo mi are bala me tinubu lo ti se ri pe isijoba re o na ni ko ni gba fun awon to je onisumo mi atawon agbebon to fi ma won oniwo daran lole de Nigeria ti won si ni won tun bo fi kun isapa lati mu adeku de ba inira eleyi tun koju awon mo lede Nigeria oro danoju yi o na le to je akowe ijoba lede yi senator George Akume ino je pe o so nibi eto isikan eleyi to je pe won se nilu Abuja ni si ni en to je oludamara pataki fun are lori oro eto ipolongo iji ni Yomi Odunuga nu ati jade eleyi to je pe o en to je oludamara pataki fun en to je akowe ijoba jai iji ni Yomi Odumuga inu ati jade to fita no ti so di mimo bi pe awon ti o kopa nibe lati ri sen olori ilegbimo asofin apabio atawon asofin mi iwe iroyin Vanguard no gbe jade loso oni o gbona no tutu leyin be nbe royin iroyin ele to to wa lowo mi re o gbona no tutu leyin be nbe royin awon ipele to abo olopa nipinle Kano no ti fi kele ofin gbe o dede e ni ojile ni odurun awon to je omo ganfe atawon ton gbo ogun loro to fi ma won ti won ba awon nkan ije loro lowo won nipinle na commissioner olopa ni ipele ohun Ibrahim Bakuri ino je pe o foju oro yi lo fi lede nibi ipade oniroyin eleyi to waye iwe oyin punch onugbe jade loso oni 08162541991 08162541991 otutu leyin be nbe royin e seun
5: oruko mi ni Woody David Solomon emi be lati lo ka koko
0: oya n gbo yin papapa
5: e ri pe aye oni te lorun oka e bale o wa le oko o wa lo n paro wi pe won ji won ji won je o gbe igba ti won pada

0: 070-47-80-37.
1: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
0: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
1: Lábẹ́ dókítà
0: Dauda Kwande.
1: Ojú òní ti ń ṣá. Orúkọ tí gan ti jẹ́.
0: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
1: A gbọ́ pé iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
0: Bẹ́ẹ̀ni sà, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún.
1: Báwo yẹn bá pe ẹ̀rọ ọba ni sọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́?
0: Bẹ́ẹ̀ni sà, mi
1: ni máa gbé. Láti lè jẹ́ àmọ́ bí wọ́n ó ṣeré.
0: Bẹ́ẹ̀ni.
1: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́ sẹ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú. Bọ́fẹ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹjẹ́ yọ̀ǹda yín òun làwọn náà ti gbọ́n o. Ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀nà ìrẹ̀lẹ́dẹ̀ o. Àní wà lóòkun ayé. Ẹ kú ù kàn.
2: Ọkọ̀ọ̀kọ̀ ọ̀dà wá sọ mi sọ.
3: Oh, number one radio, Adaba FM, Adaba FM, 88.9, Akure.
4: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o, ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́. Ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tó kọ Fẹ́mi Alágbòsí. Ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tó ti wá máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 070-6532-6843. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe mú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sú ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ bá. Kí ni ìyàn tún jáde?

0: this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit to escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ. Ìdáàbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Ẹ̀yin ka ilé ẹ̀rín wo àtàpà kò sí ọwọ́ dìlàgbà ẹni rẹ lọ.
3: A ó pàdélé tí ó
2: èyí ni gbogbo ẹbí orí ọmí àti ayé gbé ọ̀f okùsà quarters àpùgbà àkókò ondo state fi ń pe gbogbo ènìyàn síbi ìsìn kẹ́yìn màmá àti màmá màmá wa late princess rhoda ọlọ́run rínú orí ọmí ní ayé gbé lẹ́ni tó sùn nínú olúwa lẹ́yìn tí wọ́n lo ẹ̀tàdínní àádọ́rùn ọdún láyé 87 years wednesday 10th june 2026 ní traditional dance gbogbogbò yóò wáyé káàkiri ìlú àkùngbà ní aago mẹ́rin ìrọ̀lẹ́ jọba di thursday 11 ìyá ògbé ara màmá kúrò ní st louis hospital mortuary ọ̀wọ̀ lọ́sọ́jú ilé rẹ̀ okùsà quarters àkùngbà ní aago mọ́kànlá àárọ̀ tí àìsàn ayẹyẹ onígbàgbọ́ christian wake up yóò wáyé ní aago mẹ́rin ìrọ̀lẹ́ jọba di friday 12th láò ṣe ìsìn ìsìnkú ní emmanuel anglican church okùsà àkùngbà àkókò ní aago mẹ́wàá àárọ̀ 10 a.m. tí ayẹyẹ wẹ̀jẹwẹ̀ máa tijọ́ ẹni ọmọ sinmi lóbi yóò wáyé ní pápá ìṣeré community comprehensive high school arárọ̀mí àkùngbà àkókò káyọ̀ màmá.
4: Ọmọ ṣọlá ń wẹ̀rù kù ọ̀nà. Ọmọ lílé adodo eku dudu eku bulu lati wọna abẹjoye ukuku ọkarẹ̀ ń kúkú o.

0: pe meji o ti rete
1: en o ma
0: sadi
1: keni
0: wa gbo e
1: owo fodi m ka kede o loruko gedegede o we bi iko meto aye wa o wa gbo e
0: to akachi ba ka won
1: o ti kodon meji o ti dowo ni a o dabo
2: Pastor Prophet Joshua Ajayi Oluwa Tukasi JP iranse Olorun alaye lo nile yi ha o diga Ìsìnkú ṣe lọ nìyí o. Thursday, ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ̀ yìí, la ó ṣe Christian Waking fún bàbá ọmọ. Ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ilé wọn tó wà ní nọmba 43A, Ajishola Street, Ifẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Délé Dealer, Ayédùn Quarters, Àkúrẹ́. Ọjọ́ Friday, ní dédé aago méje àbọ̀ àárọ̀, la ó gbé bàbá lọ sí itẹ́ ní ilé wọn. Ọjọ́ Friday yìí kan náà, la ó ṣe ètò ìsìnkú ẹni ọmọ sí fún bàbá wa nínú ìjọ Christ Apostolic Church. Kò sóhun tólúwa kò lè ṣe. Nọmba 37 Alo Street. Ayédùn Quarters, Àkúrẹ́. Lẹ́yìn èyí ni pọ̀pọ̀ ṣìṣì ijó ẹni ọmọ sí ó wà fìdí kalẹ̀ ní gbọ̀ngàn CAC kò ṣeun ti òye mẹ́kun nílùú Àkúrẹ́. Káre bàbá wa Prophet Pastor Joshua Ajayi Olúwatúkàsí JP sunre o gbogbo ọmọ ọmọ ọmọ ẹbí àti ìjọ Ọlọ́run ṣe lédè lẹ́yìn rẹ. Èmi ọmọ rẹ Fúnmi Láyọ̀ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
3: Ṣade kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
7: Vacancy. A reputable hospital in Akure, Lopsam Natural Clinic, number 26, Ayegunle Street, opposite High Court, is recruiting qualified and suitable personnel for the following positions: biochemist, microbiologist, staff nurses, health science graduates, and cleaner. Interested applicants should send their CV via WhatsApp or call 0803-817-7268. Again, 0803-817-7268. A reputable hospital in Akure, Lopsam Natural Clinic, number 26, Ayegunle Street, opposite High Court, is recruiting qualified and suitable personnel for the following positions: biochemist, microbiologist, staff nurses, health science graduates, and cleaner. Interested applicants should send their CV via WhatsApp or call 0803-817-7268. Again, 0803-817-7268.
8: Is it okay to make fun of our tooth gaps? Let's have a talk.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used dira wọ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ní láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá wa ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ ẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé àjẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tẹ́ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí làmì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tó yẹ pé you can buy our product you can trust it for longevity. A dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tálágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣe ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé àmọ́ kò wọ ibìkan kí skin ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti lè ṣe top touch natural skin care.
2: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́tù ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àbóríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun eh ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okonla e ba mi ki gbogbo awon ara le
3: e ku dede woyi o eyin ara le oruko mi ni abdulakim okonla gege bi olotu se daruko application asiriola oni agbua ba
2: okay.
3: Ti amasi CDK CD CA RE application ni te pe ti e ba ti ni ori phone yin en ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
2: gas
3: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
2: kini yo ko ma se pe fe gbe won ma ra
3: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo di lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
2: eh mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won wa mo sanwo ku die die bawo won se se
3: e seun e olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
2: eh ikini idi ti e fi se ba npe kawon yen kokko san wule die de to di pe egbe oja fun
3: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
2: eleyi
3: yo le mo sanwo lo
2: to
3: ti olotu en ti wa si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
2: eh se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
3: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun olanfani ki won lo wo ru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu ati ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin ehe gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara rara
2: nibo ni office yin
4: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
3: oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko ben olotu
5: e pe CDK sori number yi 070-7454-2995 lekan si 070-7454-2995
2: e seun olotu oro leti gbon lati enu ogbeni Abdulakim Okonla teje asoju CDK iwa na magore loni ko le bade to ni dukia
6: ore wa kini re to roju koko bayi
7: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
6: ara nta nwo nu shop o gbo nipa CDK ni
7: CDK kini nje be
6: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to o fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodido su mejila tabi ogoji ose
7: iro ni o
6: ototo han ni gbogbo awon nkan elo nu le mi ori CDK ani mo ti ra won koda iPhone to wu lowo mi yi ni sanwo re tan
7: ah o si riru eyo o ti fi pamọ fun mi lati jo yi
6: iwo lo bere ṣugbọn ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CDK ani welemu ran to nilo ko ma sanwo were were lai ni ele kankan lori e ko si website wa cdk.app
8: CDK make life easy
9: duro na ko tora multivitamin yen beere lo wara re nje o fun awon omo re ni asara lore to pe pe

ṣùgbọ́n sídìkẹ̀ láyé ń lọ, sídìkẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sídìkẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ àti bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà, lọ bá sídìkẹ̀ ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn ò fowó kankan sí lórí. Ẹ lè download app yìí lórí.

0: nínú olúwa gbé ìgbàgbọ́ rẹ jáde jẹ́ kó hàn arábìnrin ìgbàgbọ́ look at this wonderful testimony that he was declaring and yet nígbà tí àwọn ilé ìtàn ṣe tán nínú tí wọ́n ṣe ó dáàbò bò wọ́n ǹjẹ́ torí olóòmí bẹ́ẹ̀ yín o ẹ fi olúwa búra fún mi o mo ti ṣe yín lóore ẹ̀yin ó sì ṣe oore pẹ̀lú fún ilé bàbá mi ẹ̀yin ó sì fún mi lé àmì òtítọ́ and today we talk about Arab this one was saved her family was saved because of her faith and that faith was evident in our world. Ọ̀pọ̀lọpọ̀ àlóhùn gbàgbọ́ lónìí ọ̀rọ̀ òdì náà sọ Nàìjíríà ìṣó máa dáa báyìí ṣé ọlọ́run náà dẹ̀ ń gbàdúrà báyìí but arábìnrin yìí ní ìgbàgbọ́ nínú ọlọ́run alàyè ǹjẹ́ ìwọ ní ìgbàgbọ́ ṣó wọ̀n nínú ọ̀rọ̀ rẹ nínú ìwà rẹ nínú ìṣe rẹ. Her action though an hidden proof her faith in God. Her confession matched her action. Ǹjẹ́ ohun tó ń sọ ṣó ń bá ìwà ọwọ́ rẹ mu ọlọ́run á pèsè ǹjẹ́ ó gbàgbọ́ nínú ọlọ́run tó ń pèsè ṣó wọ̀n. A ò ní àní tó àti ẹ̀nìṣẹ́gun ǹjẹ́ ìwọ gbàgbọ́ ṣó o gbàgbọ́ pé ọjọ́ ọ̀la yóò dára pé Nàìjíríà yóò dára ẹ jẹ́ ká fi ìgbàgbọ́ hàn nípa iṣẹ́ ọwọ́ wa àrègbàdo àgbọ̀lọ́kọ kristo ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o a sọ nípa ìgbàgbọ́ arábìnrin lákòótán nínú ibi tí à ń gbéyàwó lónìí tẹ bá wo ẹsẹ̀ tó kẹ́yìn níbẹ̀ ní verse 26 ó kà báyìí pé ó ní nítorí bí ara ilé àìsí ẹ̀mí ti jẹ́ òkú bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ jẹ́ òkú lórúkọ jésù ìgbàgbọ́ rẹ ìgbàgbọ́ mi kò ní dòkú o iṣẹ́ wa ò lè gbà wàhálà ìgbàgbọ́ nínú jésù ló lè gbà wàhálà ṣùgbọ́n tó bá ti gbàgbọ́ nínú jésù á hàn nínú iṣẹ́ rẹ èrò rẹ á yàtọ̀ ìwà rẹ á yàtọ̀ àti ṣe orí òní ni ọ́ lára torí pọ̀ pé olúwa ló ni gbogbo tó ní and that is the word of God coming to us today yẹ ayé rẹ wò lónìí o irú ìgbàgbọ́ wo ni tiẹ ìgbàgbọ́ àfọnujẹ ni àbí ìgbàgbọ́ tó hàn nínú iṣẹ́ nínú ìwà nínú ìṣe wa orí ọ̀fẹ́ láti gbé ìgbàgbọ́ jáde kí orúkọ ọlọ́run máa di sọ̀rọ̀ sí nípasẹ̀ wa olúwa yóò gbé wa nìkankan wa ó ní ká jẹ́ kí òdodo wa kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ kí mọ́lẹ̀ wa kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ kí wọ́n rí iṣẹ́ rere wa kí wọ́n rí iṣẹ́ rere wa kán lè yan ọlọ́run lógo may God curse us so that his name will be praised through us on account of us in Jesus name ó ní ẹjẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn kí wọ́n kí ó lè máa rí iṣẹ́ rere yín kí wọ́n kí ó lè máa yin bàbá yín tí ń bẹ lé ọ̀run lógo everywhere Jesus went he kept on doing good bàbá gbàdúrà orí ọ̀fẹ́ fún iṣẹ́ rere olúẹgbẹ́ wẹ́ nìkọ̀ọ̀kan wa o ẹgba iṣẹ́ èṣù lọ́wọ́ wa ẹgba ayé ẹgba iṣẹ́ ayé lọ́wọ́ wa o jẹ́ ká lè máa ṣe ìfẹ́ yín lórúkọ kristi ká má ṣe mú ẹrẹ̀ bá ìgbàgbọ́ nípasẹ̀ wa bíi ti rahabu lórúkọ jésù kẹ gba ọkànlá nípasẹ̀ wa bíi ti abrahamu kẹ gba ọkànlá lórúkọ jésù kristi olúwa wa amí.
1: Ìbùkún ni fún ọ bó o sì ti gbọ́ ọ̀rọ̀ yìí náà ọjọ́ mẹ́jọ ni ká tó pàdé lórí ètò irú àkókò báyìí láti Diocese of Idoani Church of Nigeria Anglican Communion àlàáfíà ni.

0: My moment with Kivo Creamer. Kivo Creamer.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: If people get to make fun of our tooth gap, let's have a talk.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, fálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.